0: tẹ ọ̀rọ̀ Nàìjíríà gẹ́ kéèyàn ó fi ẹnu kéèyàn ọ̀dá kẹ́ni. Àwọn fi àìhò wọ́n mú nẹ́pà lójú títì ń pè wé mọ́tò wọn ò pé. Ìgbà táwọn nẹ́pà dé ọ́fíìsì àwọn fi àìhò ó rí páwọn fi àìhò náà wọ́n fi wáyà kọ́ni wọn ò mú lé wọn dáadáa. O lè má já police station làwọn méjèèjì wà báyìí o.
1: This skit was performed by Orolabi.
2: 32 FM 94.9.
3: Baba Fendo de.
4: Ìyẹn mélòó ni wo station government mọ̀? Private ni. Ìkọ̀ kò ní túmọ̀ tán wọ́n sọ. Má fẹ́ gbọ́ nísìn. Private radio ni máa gbọ́. Television ni máa gbọ́ mi ìléwó ti government. Ìkọ̀ kò ní oríkèkè tó ń túmọ̀ tafẹ́ wò ń bẹ̀. Ju ọ̀rọ̀ tí ò ní túmọ̀ lọ.
5: Ẹ lò lẹ sọ fọ́lú wẹ̀rí. Ẹ máa gbọ́ owó tí fún omi ẹ̀ tẹ́ fi pe ìpèsè iná. Ṣé rí irẹ́ jẹ́ wà ní gbogbo abẹ́ gbogbo nǹkan tí wọ́n sọ fún wa yìí? Nípa bẹ́ẹ̀ ọ̀rọ̀ òdun lẹ́nu yóò lè wọ́n lọ́mọ ẹja lè oníbà máa ṣe nínú. Ṣé rí tí ààrẹ Tinubu ò bá járe ẹ̀gbà tí ò bá járe ẹ̀gbà Ọlọ́run má jẹ́ kómi tìdí wọ̀gbìn lẹ́nu.
6: Àwọn politicians ti kọ́ wọ́n ti kó gbogbo nǹkan jẹ wọ́n ti kó gbogbo ẹ̀jẹ̀ jẹ́ pé àfàwọn àti family wọn.
7: Àṣemúyàn gọ̀. Àṣega sókè làwọn yẹn ń ṣe ẹ̀sìn wọn àti gbèrú òun làwọn yẹn ń ṣe ẹ̀sìn tó bá lọ àwọn ibẹ̀ wọ̀nyẹn ẹ̀sìn á wù ẹ́ ṣe bẹ́ẹ̀ ní Nàìjíríà àlùmọ̀kọ́rọ́ jìbìtì là ń fẹ̀sìn ṣe ń bí ẹ̀sìn bojú ẹ̀sìn eégún là ń ṣe ń bí takàn máa fa gọ̀ bojú.

0: iná bá jọlọkọ mọjàlá ní délé tí ṣòfófó
1: bẹẹni
0: ìkọni ìta tí ń dẹrin pò ṣónú 32 FM 94.9 bó bá ti dún bó ti dún lọwọ tààrọ ìlásìkò ṣòmọdé yìí
1: àbí ń tẹsí ọ létí ni
0: tẹẹ sọ láti mú bí tọgbà bù fẹ sí ètò olówó láti
1: olóró bàbọ lọsàn
0: kò mọ̀ bá àkàbùkù náà ni
1: ah.
0: ó jẹ́ ìròyìn bàbá fẹ́ńdọ̀ náà ni mo dún báyìí
1: bẹ́ẹ̀ni
0: láàárọ̀ láàárọ̀ bí ọba ti di pé aago mẹ́jọ ọba ti ń ro kọ̀ǹgó a ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní gbogbo ibi tẹ́ ẹ ti lóore ọ̀fẹ́ máa gbọ́ wa ojú máa yọ̀ ojú máa dùnú tó ń ti gbéga tàṣeyọrí ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní fọ́ o
1: àmì
0: bẹ́ẹ̀ sì náà ni ètí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ
1: olódùmarè
0: ní náà la pè níròyìn bàbá fẹ́ńdọ́ 32 FM 94.9 ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí olóbi ń pé fàtóyè ló kọ́ mi.
1: èmi ní kúnlé fanìyí ifá láti fi kọ̀ǹpútà àdáfa ifá mi mo kì í yí o a kú bí gbogbo ẹ ṣe ń ṣe mí ni jọjọjọjọ mí ni onílọ́jọ́ kẹsàn-án yóò san wá sówó yóò san wá sọmọ yóò san wá tètè kú tí ń ṣe báàlẹ̀ ọ̀rọ̀ a wà ní san lọ bí ọmọ ẹ̀yẹ ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí
0: ó da àwọn òwe ìròyìn tó jẹ́ torílẹ̀-èdè wa olójoojúmọ́ lẹ̀ yìí o ti bọ́ ta káwá mu lẹ́yọkọ̀ọ̀kan èjèèjì mo lórí ọ̀fẹ́ sí ìwé ìròyìn vangard bó ṣe bọ́ ta láàárọ̀ tó ní.
1: ìwé ìròyìn the punctual lọ́wọ́ tèmi.
0: bákan náà ni ìwé ìròyìn daily trust ó bọ́ ta.
1: bákan náà ni tribune wà lọ́wọ́ mi pẹ̀lú.
0: ìwé ìròyìn the guardian òun náà wá gbòòrò.
1: gbogbo ẹ gbogbo ẹ àmọ wọlé àwọn jáde.
0: bẹẹ náà ni àti ìwé ìròyìn the nation. ó da ẹjẹ́ lọ bí wọ́n ti kà á àmọ́ ẹ mọ́ gbàgbé àwa ń bẹ lójú òpó ayélujára ìtàkùn ìdánrẹ́ sọ̀rẹ́ gbogbo sóńsó mídíà wa náà la wà ń bẹ̀ at 32 FM 94.9 fẹ́yẹ̀ ẹyin ò bó bá jẹ́ pé facebook kò ń lẹ̀ ti fẹ́ wò wá bó jẹ́ ti instagram kódà kó jẹ́ ti youtube a wà ń bẹ̀ ẹ má gbàgbé ní wẹ́bsáìtì wa ilé wò wá kẹ́ ẹ gbọ́ wa kètèkété ń bẹ̀ www.32fm.com.ng ẹ gbọ́ wa níbẹ̀ náà ni bódà jẹ́ radio garden ẹ jẹ́ àjọ darapọ̀ kájọ ṣe o ó dá níbàámu pẹ̀lú ìròyìn èétọ́ kọ́kọ́ bọ́ ta tó jẹ́ ti ìwé ìròyìn vangard tó wà lọ́wọ́ mi lóòrọ́ ti tòní wọ́n ní ẹ mọ́ gbọ́ wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà àwọn náà ti fọ̀rọ̀ síta níbàámu pẹ̀lú ìṣekúpa àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà nípakúpa bí ẹ ń pa ẹ̀fọn lórílẹ̀-èdè south africa wọ́n ti wá sọ̀rọ̀ pé ó ṣeé ṣe o kí orílẹ̀-èdè nàìjíríà káwọn náà padà ṣe tàwọn lórí kíni fún ta ni ẹ fọ̀rọ̀ lẹ̀ ẹ̀yìn rédíò yín òkè ẹ jẹ́ kó ṣiṣẹ́ owó rẹ̀ níta gbangba ìwé ìròyìn vangard lójú ìwé kẹsàn-án ibẹ̀ náà lẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún ibẹ̀ ló wà.
1: ìdórógbà kòkò ní ìdórógbà dé bẹ́ẹ̀ ni tó ẹjọ́ pàyọ̀dé kámú mi lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé bí wọ́n ṣe jí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ gbé ní àwọn ilé ẹ̀kọ́ bíi mẹ́ta ní ìlú ògbómọ̀ṣọ́ wọ́n ní pé àwọn kídì kan kó agbébọn ohun tá a tún lè pè wọ́n lágbésùmọ̀ mí wọ́n sọ̀rọ̀ látòrí ahẹ́n tó jẹ́ àgá àgbà ilé ẹ̀kọ́ ọ̀hún pírísípà nígbà tí wọ́n sọ̀rọ̀ ní pé ẹ̀wọ́ ọlọ́run inú ilẹ̀ ríkà ọkọ́ ló sì ní kí wọ́n mọ̀ fi ọ̀rọ̀ kọlọkọlọ káwọn lọ́rùn wọ́n ní pé àwọn ò béèrè fún owó ìdóòlọ ní bílíọ̀nù kan náírà báwọn bákan náà ni àwọn ò sì ní pé kí wọ́n tún fi ṣẹ̀ríà sínú òfin orílẹ̀-èdè wa nàìjíríà pàápàá jùlọ tìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ní pé nǹkan táwọn kan ń béèrè fún òun náà ni pé àwọn èèyàn àwọn táwọn jọ ń ṣiṣẹ́ láabi àwọn tí wọ́n mú nígbèkùn kí wọ́n tú wọn sílẹ̀ ìgbà ni àwọn náà tó tú àwọn táwọn mú nígbèkùn sílẹ̀ ìròyìn bẹ ni ojú ìwé kẹrin ìwé ìròyìn tribune èyí tó jáde láàárọ̀ yìí bákan náà ni ojú ìwé kẹta ìwé ìròyìn the punch ó wà ń bẹ̀ wọ́n ní pé irọ́ wọn ń pa o èké ni wọ́n ń sùn tà.
0: irọ́ ọkú ni wọ́n pé wọ́n ń pa mọ́dà gbajúgbajà gbogbo òwe ìròyìn náà ló gbé ìròyìn ọ̀hún tó fi di gbogbo gba ojú ń kà nínú àwọn òwe ìròyìn tó jẹ́ torílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ náà lọ́mọ sórí lójú ìwé ogun tó jẹ́ ti ìwé ìròyìn vangard láàárọ̀ yìí o wọ́n ní bó ti jẹ́ pé ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ èyí ti ń bẹ lákàtà àwọn ajínigbé wọ́n ní ẹbẹ̀ o náà ni wọ́n ń rawọ́ rẹ̀ wípé ẹ̀yin ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ dóòlà wa.
1: tó ẹ̀yin ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ dóòlà wa n tó ní wọ́n ṣe pẹ̀lú ètò ààbò lórílẹ̀-èdè wa nàìjíríà pàápàá jùlọ bó ṣe dayà délẹ̀ bí ìgbà tí wọ́n bá gba táyà mẹ́rẹ̀ẹ̀rin lẹ́sìn ọkọ̀ wọn ni ẹwọ ni akata awọn ajinigbe awọn gidi kan ko agbeba awọn agbesunmọ mi nja mi pe ni ipinle Borno ileiṣẹ ọmọ ogun orilẹede wa Nigeria awọn gbe igbese to lorin otale ni odurun awọn eyan ti won mu ni gbekun 360 o na ni won gba kale awọn ni pe awọn eyan nsoro won ni pe wo ebi opagba fowo meke o ti fe ran awọn lema be na ni bigba ti omo oyo ba nyo danu o na ni ikun yo awon eyan awon laarin awon ni akata awon ajinigbe ohun awon tori ko yo wa soro siwaju won ni awo se ri awon agbesunmo mi ohun ti pati kuku ni won fi mu awon odo langba laarin awon pe egbolo derapo mo wa ni ke wa won ti awon na se baka na ni legbe ma sofia agbo orilede wa Nigeria patapata sine ti soro won ni awo se ri iwasu lasun role owo le la fin kapa se bi ati pe ogun ko le la se a ni se ogun kode se ri n to ni un se pelu idasile ile ise olopa ipinle abaun awon buwo awon gbe igbese ati pe lose ta wa yi yo si joja on be ni oju iwe keji ati keta iwe iroyin the punch to jade laaro yi
0: inu iwe iroyin vanguard o na ni mo wa bi won se ko royin papa julo e to ni se pelu igbaye gbadun omo niyan se won ni opolopo ebi apere ku ni
1: beni
0: yoruba si bo won ni pe boy Oúnjẹ bá ti kúrò nínú iṣẹ́ wọ́n ní iṣẹ́ buṣe àmọ́ ìròyìn kan bẹ níta gbangba ìwé ìròyìn vangard yìí tọkọ nípa àtijẹ àti mọ ọmọ orílẹ̀ wọ́n ní ẹwà wo bó ti jẹ́ wípé owó gbẹnu sókè fáwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó sì jẹ́ pé àti rí nǹkan gidi jẹ wọ́n ló ti dogun dọdẹ ǹjẹ́ ẹjẹ́ wá lè gba bìlífù torí pé ìròyìn ọ̀hún ó bí àwọn ọmọ wẹrẹ tọ́pọ̀ bí ìdun náà ló yí àwọn ọmọ ńlẹ̀ o wọ́n ní ṣe rí àwọn oúnjẹ ètí òbu yìí kan ra àwọn oúnjẹ sájì agbé ẹnu kásá ti rí nǹkan fi kò kínú okun ni wọn ni àwọn oúnjẹ tí ọ̀tọ́ unsafe food wọn ló ti ṣekú pa àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ètí wọn tó ẹgbẹ̀rún 53,000 tó jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà nígbà tí wọ́n ṣe àkọsílẹ̀ ọ̀hún lọ́dún ni wọn ní ìjẹ́ wá tún gba bìlífù wọn ni lórí ọ̀rọ̀ ọ̀hún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà wọn ni wọn tún ti wá kégbà járe wọn ni kọ ẹ tún máa wá wo àwọn ọmọ orílẹ̀ tó jẹ́ àwọ borí òrù ẹnu ọ̀jẹ wọn ni wọn sọ̀rọ̀ pé ṣé ẹ mọ̀ wípé bùkátà oúnjẹ nínú ilé ó ti ń bí ìjọ̀gbọ̀n bẹ́ẹ̀ náà ló sì ti dogun tọ́dọdẹ wọn nítorí pé kíní ọ̀hún ó ti wá fẹ́ kọjá agbára báyìí wọn ní ṣe tiẹ̀ rí
1: gáàsì nǹkan
0: a máa dáràn báyìí o
1: aláìdáláì
0: kò sí oúnjẹ
1: kò sí igi lágàlà mọ
0: kò sáàbò a lè rìn nílùú
1: níbi ìròyìn èyí tọ́ka tán ìròyìn kan náà wà ń bẹ̀ tí wọ́n ní pé ní ọdọọdún ìjọba pé mílíọ̀nù lọ́nà 50 million àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ni wọ́n ń bọ́ sínú àìsàn látàrí àwọn oúnjẹ kò tọ́ tá à ń jẹ káàkiri ẹlòmíín kàkà kébi ó pòun ìjẹkújẹ ní òyà yìí ń lọrùn gáàsì ẹsẹ àti àjápa 10,000 hàrá gáàsì o
0: àjápa 10,000 tí o mọ̀ pé nígbà tẹ́ bá kọ́ rí 1,000 kò lè sáré o kọ̀kọ́ lọ ṣe sí ọ̀nà márùn-ún 200 naira márùn-ún ni o wà lọ kó mẹ́rin pamọ́ ẹyọ kan lọ́wọ́
1: àfisà 1,000 gan fẹ́ jáde mọ́ torí pójú ń tì pọ́wọ́n ò ní yí mọ́
0: owó
1: látàn tí ọ̀rá gáàsì kọ̀ọ̀rá kéèjì 1,000
0: owó gini
1: o náà mo lè púpọ̀ ra kéèjì
2: 1,000 kg 2,100
1: dàdúgbò yín lẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti àmọ́ ra 2,325 ni
0: 2,325
1: nílùú tó lọ́ba tó ní joyè tó láàrin tó ní gómìnà
0: kí wá kí ni bí èbó mọ́ kí ni 2d wa gan wa
1: àwọn bàbá ti jáyè tiwa nígbà tó wà ń léwe
0: wàrà ní ajé a ní tún tí orísun pé mi náà máa ń sọpọ́ọ̀tì wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣé wọ́n ní wọn mọ̀ gbádùn ni kí wá ni wọn kó gbádùn kúrò gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀ ta ló yẹ kí ìyàwó jẹ
1: tọba bẹlẹ mi pe
0: láàárọ yìí ni o bó ṣe bá wà nù o
1: tọba bẹlẹ mi léèrè
0: láàrin ìṣẹjú
1: kẹjọ tọba bẹlẹ mi léèrè pé ìbálẹ ti mú mi kankan sórí ẹmí ni ntí ọsọnu.
0: o mọ tún mọ nǹkan sórí ọlọrun mọ programu yamaye wa ni ẹyin
1: bí bò
0: nínú ní sùúrù àní ẹyin ẹgì sọ mọ pé ní ìsìn yìí njẹ torí mo tiẹ ti jẹ ti pẹkọ jẹ bọyá káàtì náírà bí nǹkan bí bẹta láì
1: níjà wo
0: ìmọ
1: ẹyin 200 250 300
0: ẹyin 250 sọrí pọrọ mi o olórí ọrọ ẹlẹyin dé ni o torí sọmọ pé tó bá kọrẹǹtì tó mọ iye tí wọn ń tà yóò lè sọ pé ó dá iye tí wọn ń tà lélẹ tíyàn bá 250 tíyàn bá wá pẹ yọkàn tó bá wá jẹ tó jẹ epo rẹ tàwọn tó yẹ pé
1: kí n tó wọlé aya 250 náà láàárẹ yín gbà
0: kó tó wọlé aya ẹni pé mo ti dóbi
1: Nigeria, my country. So I want you to make a real interview to Jalari. One year, who are waiting to one jag bag by beer, a daughter. Ti won ti e lo pe kalori e pe tu sawo won ni won tun ji won gbe o ni pile sanfara agbo si ilu baje
0: eh ba le leku ile
1: da oro awon agbare o awon eda awon lagba
0: se mo wi oro jini gbe yi o ti da ko ti di nkan mi
1: ah
0: iwo na wo ni pile ikiti ni ojo jojo na ko ni royin gbe nigbati igba keje alaga ajoba abile to na lo re gbera re pamo wi pe ko won le sa owo jo won fe soku ana ni abi won fe ran mo lo suku
1: ikan mo ti agbe ilu aka ni ori olore ilu o wa owo oselu igba keje alaga ijoba abile ni ilu
0: e ni ipile ikiti ni ipile ikiti ni
2: e ti ri ti ipile edo ti o gbere ipamo o ni won jiun gbe o si lati edo o wa lo si delta o lo joko pelu ale sinu hotel
0: ah babe mo baba
2: won si so
1: gbo olagbara me
2: si dawo fun
1: eh
2: ah o fun re lo so wo ti won ma da fo won
1: o olagbaro me o da ba medu mare ko ma so wa ni Nigeria my country I hate you
0: orilede wa to tonton
1: so e ja tun gbeju gbere ka ma lo sibo mi royin be lolokan ojo kan ni niba na lori eto dibo yi ti o waye niba won ni pe e wo se ri ni pinle ekiti won ni pe ajaneki won ni e wo se ri awon ero ti won fi ma ye kaide oludibo yi tin lo bi egberun meji ati irinwo ni yo na ni won ti fi sowo bayi to je pe awon osise won to didie ni egberun mewa on lo je pe won mo sise nbe on be ni oju iwe kokanla iwe royin punch e to jade laaro yi
0: bi won se ko royin o na latun lori ofe lati ka laaro toni o nibamu pelu iroyin eleyi to tun jade si tagbangba ninu owe royin the guardian lori oro eto abo to me won ni awon egbe osise awon na tugun le iwode to nti ife wonu won ni tori pe o de abi igba to je pe ile egbe ma sofin agba mo tete gbe igbese kan mo nko bokoya lori idasile olopa apinle nta nbere fun won wi pe eda wa lohun se ba ba tete da olopa apinle sile se yo gbagbara lowo isoro ta nkoju lori oro eto abo iwe royin the guardian oni royin ohun to sikun keke laaro yi
1: okun keke keke to ni bayi na won ni pe inti ko ba ni inti abani je ko ba jo mo ni ba se se bayi ati wi pe a pale mo ka to pa eku ni egbe oselu APC soro won ni pe wo se uba apa bi o ba mi dele ona ni won mo lewaju bayi o keke bi en ti o mo polongo odibo fun egbe oselu APC won be ni oju iwe kokola iwe royin punch lori kini lori eto dibo sipo gomina yi ti o waye ni ipinle Ekiti na ni won ni pe ka won tete ko giri mo bayi oro won adabi la n tete ni o to je pe bo se nse igbeyawo o na lo nke agbo omo won ni kilode o ni pe n to ba ti ya kan ko gbodo pe mo ni won fi gbe igbese na leyin te pe won fe fi joja ninu eto dibo yi tin yo waye nibe
0: o da bi won se ko royin e je atun rora tuka ni won ba laaro toni won ni nje je le gba belief lori oro eto abo na ni to nti gbogbogun ti awon iko ade aluru won ni are orilede wa Nigeria o ti soro
1: are soro are soro o si fale la mo se si me wi pe ase bayi o na ni oba mo pa oba kin daiba are ti soro ni pe wo se tele tele ni ofufu ogbegba to je pe enu ope dudu lomo o sugbon bayi a o ro awe eyan to je pe won ba ti ri nkan ki won so nkan awon ti won ma se atu ni fun awon whistle blower nu wi pe wo e ma kede gbogbon te ba ti ri tako iwa igbesumo mi o wa ro awon mo orilede wa Nigeria pe e wo a kin da keko a si ni wosun bayi ka dana te ba ti ri nkan e ma so nkan ile ise olopa na wa tenumo re ile ise omo ile ise orilede wa Nigeria ilegbimo sofin ni pe e wo sharing to ni se pelu igbese olopa ipinle gbomo gbomo ta ran fadi ti bayi o na la won gbegbese e lose yi on be ni oju iwe keva iwe royin daily sun e tu jade laaro yi
0: kaabo o da lori iroyin ohun apa be na ni ke ja ma ti be lo si odo baba wa oluwa femi sorry fa femi o fa kunle ame mo gbagbe lati darapo mo wa lawon oju opo wa ye lo jara o ti ja pe are o ti ke sawo lolobo pe eyin e ma ta wa lolobo ke ma tu asiri awon agbesumo mi eyin mo orilede Nigeria won ni e ma dake nte ba ti
1: sugbon e ma wa ji ka wa se itunu fo oro tori lomi bayi e ti won ba ti tun fo to ba ti fun laye ba isokuso ni o ma so kaakiri ani to je to ati eti oto
0: e bi eyan ba so sokuso lorilede Nigeria bi ijoba ba se tan lati ra ayan ko lati ra ayan mu ko nilo ati sese mo ranse le ati ko ese mo ju address pe ibi ni mo wa tarata na ni won nawo gan oni tohun e darapo mo wa lawon oju opo aye lujara e tele wa e follow wa e like wa e wa fi awile yin e fi sowo ranse si wa ka jojo ka jo wo gege bi omo rile atayin te nbe nile atawa ta sinle atawon te nbe nokere ibi oni sele si gbogbo wa lasi olojumare 32 FM 94.9 dati emo ikoni ta tin derin po sonu ni baba wa fafemi aborubo yi lodo yin nbe ngo
2: mbukin e ko ro aje
0: yes sir
2: e ku ko le dati gbogbo wa nbakere ilu yo ni gbe wa mi o
0: ase ase
2: tomo tomo taya taya ilu ni gbe wa mi
0: ase
2: gbogbo eyin ti en gbo wa nile ojule la kon fi sori o e ma je ase falafolo lasun ta wa e si kilo fa won mo wa awon ton ba lo lewe ki ton ba ti jade lewe ile baba won le iya won kon ma bo ti won yerin ni ko so be le ka kiri lagbara olohun abo olohun adaju lori wa
0: mami eh lori oro eto abo to ku die ka to o na ni ati moroyin ka iroyin e je gbajugbaja iwe royin Vanguard o koroyin gege bi ekunrere re bo ti wa ni oju iwe iwe oju iwe ogun eh ni ba mu pelu isele jinigbe to waye ni ipinle Oyo eni to je olori oga ile eko nbe principal akale kan jade nigbati wo bere si ni soro wi pe ninu awon nkan tawon eyan nbere tawarika tawon oniroyin ko ta gbe kaka fa won orilede Nigeria ti gbogbo eyan na si nka wi pe n tawon ajinigbe ohun bere fun ti won bere fun re won ni ko ri be pe nkan ti won kan bere fun ni pe awon eyan awon ajinigbe yi awon ajinigbe yi to wa lakata ajoba ki won yonda won sile ka won si mo lo layo atalafia ojubo le fi wo gbolo yi ki le ri so si se ki se wi pe bi won se nko o la won kan pare ta ni ka gbagbo se ijoba oni nparo ni abi awon ti won be la amo awon ni won nparo ta la la se ara ilu nja le fowo gbaya wi pe looto nti ijoba wire se ijoba se o se se ni tooto ki won paro fun ara ilu wi pe nkan ti awon ajinigbe nkan ti won bere fun ni ta ba si ni gbagbe awon ajinigbe so nigba akoko wi pe awon o lenike ni ba soro bi ko se ijoba se awon mo le bi awon eyan won yi se won ti pada ri won ba soro ni sawon ni won so fun bi pe awon eyan awon ni ki won yonda to ba je be se awon mo le bi awon ti won jigbe yi sawon ni won lagbara lati lo re etu awon eyan awon ti won jigbe yi ti won be lakata awon sita ninu we royin Daily Sun are won wa so fun awon araalu wi pe be ba ti ri nkan o
1: e so nkan
0: o si araalu ni yo ri nkan ju ni abi joba ta ni ntanra won
2: se lona kini awon yoruba lo won bo won ni araja
1: leyin wa
2: tin ba nba yin ja te ba re mi le fase ti mo ba wa e ba ti yin ti mo de yin bo to wa npe ye o ge mi je o ni lo lati ma pariwo fun apoge eje tori pe araja ohun leyin wa se ri ohun ti oga lewe yen se araja ni ti eyan ba wa loju ogun kama so adamodi oro ohun ta lagbara e kama so pa se n ta le se kama so pa se pe a ti pe eyan bi ogun bi egberun be dogbon a ti pa won ta be dogbon won si re eyan kokan pa e no ti gba ti chukumeri je ngba ye abacha ohun to foju wa ri nigba ti a njagun pe abiola won gbodo da ibo e pada to awon ipolongo to nse nigba yen ti won pe ni propaganda o fe je ki awon eyan mi fori sogona
0: e da ko ara ajale ni nja le so wi pe oga ile eko yi boyo n lo nso be se ki se pe nkan ta fun
1: ti won ni ko so
0: o ni gangan fun ti da
2: mi mo n bo mi ti de
0: yes sir
2: nkan ti mo gbeyanju la so ni pe se ri propaganda un ti oga ile we ti je so ara ajale ni sugbon nkan ti mo fe koko so ni ti mo fe so se keji ni pe o se mi laanu pe oga ilewe yen ati awon tisha ati awon omo kekeke omo ilewe won wa lakata awon ehona buruku yi mo si gba olohun gbo pe adura wa mi lo lasan lori won mo gba olohun gbo pe lagbara olohun apa oni kun joba won ijoba ri won gba laaye ati ni alafia ara sile sheri gadi bi pe se so lekan nigbati awon ehona yen fe toko won toko fe bere si soro won la won oni family awon ta won ko ba soro rara tori pe awon gan funra won won ti mo wi pe won ta won fe bere awon family yen o le se eni kan so to le se na ni joba won ni gomina aye gba ogede wewe won o so bi agbagba nla won ni gomina yin la fe ba soro e ma wo arifin gomina yin tabi eni keni to wa ninu joba la fe ba soro leyin reyin na won ba won to wa ninu joba soro kini won so es owo to pe to je 1 billion naira e lo so sinu account kan ni Benin Republic orilede mi ikeji e ra moto Hilux meji fun wa iketa awon omo awon oga awon ti won wa ni abolongo gbe won
1: tun won sile
2: ati ti agodi ni badan bi ki won tun won sile ikerin o tun ku
1: e pe ki won fi official area ki won fi sinu
2: kon fi official area sinu ofin ipinle Oyo obirin ti oga legbe yi ohun ni eni to dagbaju to je osise ijoba to dagbaju nibe yen
3: boya ki a gbo awon nkan to
4: e dakun lori oro wa na ni mo tun wa si oni lo di ojo kerin le ni ogun ta ti wa ni bi sugbon ti won fi han wa ni ori social media ni pe won ni ijoba so wi pe ki won ma se sharia law ni Nigeria ki won fun awon ni moto Hilux ki won fun awon ni 1 billion naira ki won si release awon eyan awon lawon to fi wale iro ni ko so oto ni be o won kan fe so oro yi di ni la fun wa ni won fe fe mi wa ta won ge ni o e dakun e sanu we ba wa je ki gbogbo eyan mo o nkan soso ti won bere fun o na ni ki won fi awon eyan won kan sile won bere owo lowo won won bere moto lowo won won bere ipo lowo won won bere sharia lowo won lati jo ta ti debi won so pe da ka mo ki run ni bi won fi wa sile jeje wa ni e dakun ejo e mo je ki won soro yi di nla mo wa lowo e mo je ki won ba ti wa je e dakun emi wa o wa lori okun ni e dakun tori olodun ejo e ba wa je ki gbogbo awon to yin o gbogbo o nkan soso na ni won bere fun the release of their people they have not asked for any other thing won bere any other thing ejo e mo je ki won tun yiro imo wa lese
3: eje alo
1: eje alo jori anbo

0: Yeah, man.
1: Yo, yeah, we've made a move. 32 FM has officially left 4th Floor Coco House, Ibadan.
2: Are you ready?
3: My time.
1: And stepped into something bigger, something better at Laughter House, Premier Hill, Mokola, Ibadan. Same great music, same vibrant shows, same 32 FM, but improved broadcast experience. So stay tuned, stay connected. 32 FM, filling the world with laughter.
4: Ìràwọ̀ kan yọ ọmọ ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí. Àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ. Ìkànnì Dadi 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. Dadi 2FM 94.9. Ìkànnì Adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni Dadi 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣe bí ṣe wa ni agbọdunnu eto to n parunu re ka ja fe to omo niyan ka si gbe ni

Agogo balẹ̀ orokogo, sẹ̀kẹ̀rẹ̀ balẹ̀ o mi ṣekeṣeke, ọ̀pá òjé balẹ̀ o mi worowo, ọjọ́ ní pẹ́ ìpàdé kì í jìnà, àkókò tó láti gbọ́ gbàǹkọ́ gbé ètò náà, bèlè gbọ́, lọ́kùnrin pẹ̀lú obìnrin, onílé ni ẹni àbí àjèjì, ìwọ náà tẹ́tí lẹ́kọ, wá kọ́gbọ́n nínú ètò yìí, kò síbi tí ọwọ́ já irin kò dé o, dẹ́kọ̀ àwúsí, títí lọ dẹ́dùn màwúsẹ̀, ọ̀kan ṣoṣo irin ló ń ṣe gbó, bèlè gbọ́, ọ̀kan ṣoṣo ẹfọ̀ ló ń ṣọ̀dàn, bèlè gbọ́, ọ̀kan ṣoṣo làjànà kú ètò yìí tó ń mi gbó kìjikìji, lóríṣiríṣi nìrírí ayé. Ẹni tó kàn ló mọ̀, ẹ jẹ́ ká pàdé atọ́kùn ètò yìí ká gbọ́ tuntun tó tún mú wá fún wa, gbogbo yín la kí ẹ lẹ́ o, ọmọ òdúdúwà.

Aha! Agogo balẹ̀ orokogo, sẹ̀kẹ̀rẹ̀ balẹ̀ ó mè ṣekeṣeke, ọ̀pá òjé balẹ̀ ó mè worowo. Ọjọ́ ní pẹ́ ìpàdé kì í jìnà. Àkókò tó láti gbọ́ gbàǹkọ́ gbé ètò náà. Bèlè gbọ́, lọ́kùnrin pẹ̀lú obìnrin, onílé ni ẹni àbí àjèjì. Ìwọ náà tẹ́tí lẹ́kọ, wá kọ́gbọ́n nínú ètò yìí, kò síbi tí ọwọ́ já irin kò dé o. Dẹ́kọ̀ àwúsí, títí lọ dẹ́dùn màwúsẹ̀. Ọ̀kan ṣoṣo irin ló ń ṣe gbó, bèlè gbọ́, ọ̀kan ṣoṣo ẹfọ̀ ló ń ṣọ̀dàn, bèlè gbọ́, ọ̀kan ṣoṣo làjànà kú ètò yìí tó ń mi gbó kìjikìji. Lóríṣiríṣi ni ìrírí ayé. Ẹni tó kàn ló mọ̀. Ẹ jẹ́ ká pàdé atọ́kùn ètò yìí ká gbọ́ tuntun tó tún mú wá fún wa. Gbogbo yín la kí ẹ lẹ́ o, ọmọ Oòdùdúwà.

àìmọye àwọn ọmọ ológo tó jẹ́ pé igbómúnú yìí ó ti sọ wọ́n dìdàkudà kò jẹ́ kọ́pọlọ wọn ó pé mọ́ wọ́n fi mukúmu bàgbésí ayé wọn jẹ́ àtẹnujẹ́ ti pa ògo wọn mọ́lẹ̀ ó mà ṣe o mo débì kan mo bá àwọn ọ̀dọ́ tí wọ́n mu kinní kan báyìí ìyẹn ń yọ ìfínlẹ́nu mo ní kí leléyìí ná wọ́n ní sísàní ń jẹ́ àwọn òbí wọn ò dẹ̀ mọ tí wọ́n ń dánwò ń

kíá Káyọ̀dé ti di ọ́fíìsì gómìnà ní lọ́kọjá alájà olátùn náà ló ń gba wájú tó ń gbẹ̀yìn fún níwájú gómìnà tó bá gbé ìwé kan jáde tó ní kó sáìn síbẹ̀ o bó ti sáìn tán òun náà ló lọ bá gbé fún gómìnà nínú ọ́fíìsì tí wọ́n dẹ̀ sọ fún un pé ìwòye ọ̀la gbogbo ètò ó ti tò ìwé iṣẹ́ yẹn ó ti jáde àti sọ̀wédowó tí wọ́n ń pè ní check ìyẹn owó àkọ́kọ́ tí wọ́n kọ́ fún gẹ́gẹ́ bí advance inú Káyọ̀dé dùn púpọ̀ àti ọ́fíìsì yẹn lòun àti alájà gbàdélé bí wọ́n ti délé alájà wọ́n kọ́kọ́ wẹ̀nà ó dúpẹ́ lọ́wọ́ alájà yìí wípé bí ò bá sí ọlá iṣu kí ni wọn ìbá máa pè níyẹn ná bí ò bá sọlá àgbàdo kí ni wọn ìbá máa pè lógì

ohun tó ṣẹlẹ̀ yìí gan ó ń ṣe alájà ní kàyéfì lóòótọ́ àwọn ọlọ́pàá ní ọ̀dọ̀ alájà ni káyọ̀dé wà ńgbà tí ṣẹlẹ̀ náà ṣẹlẹ̀ wọ́n bi alájà wípé ṣe lóòótọ́ ni káyọ̀dé ń kígbe nú títí wọ́n fi dé hospital alájà ní ẹ òótọ́ ni wọ́n ní kí ni káyọ̀dé jẹ ní alẹ́ kó tó di pó sùn àti wípé ń bo ló sùn alájà sọ ohun tó jẹ ó ní kódà àwọn méjèèjì jọ jẹ ni alájà sì ní lóòótọ́ ọ̀dọ̀ mi ló sùn kò pẹ́ tá a sùn náà ló ta kìjídìde tó ń kígbe inú mi ò dẹ̀ ṣe mí níṣe méjì tí mo fi tètè gbé lọ sílé ìwòsàn lọ hospital kó tó wá di pé ó dákẹ́ sílé ìwòsàn náà lẹ́yìn táwọn ọlọ́pàá gba statement lẹ́nu alájà tán wọ́n ní kó máa lọ sílé pé àwọn mọ̀ wípé gbajúmọ̀ ni èèyàn ńlá ni nínú ìlú yìí pé kó má bínú pé ìwádìí àwọn ń tẹ̀síwájú wọ́n ní kó má bínú pé iṣẹ́ àwọn làwọn ń ṣe o

ẹnu ìwádìí àwọn ọlọ́pàá ni wọ́n wá wà táwọn mọ̀lẹ́bí Káyọ̀dé ṣe lọ sí hospital wípé àwọn fẹ́ gba òkú Káyọ̀dé wípé wọ́n fẹ́ lọ sí àti pé ṣe wọ́n mọ̀ wípé mùsùlùmí ni bẹ́ẹ̀ wọn ò fẹ́ kí òkú Káyọ̀dé pẹ́ nílẹ̀ tí wọ́n fi sin o doctor ni ohun lè gbókulẹ̀ báyìí o nígbà tó ti lọ́wọ́ àwọn ọlọ́pàá nínú pé kí wọ́n lọ gbà wíwá látọ̀dọ̀ àwọn ọlọ́pàá àwọn mọ̀lẹ́bí ṣe bẹ́ẹ̀ lóòótọ́ àwọn ọlọ́pàá ní ó kù díẹ̀ káwọn fi ṣèwádìí àwọn tán àwọn mọ̀lẹ́bí ló ti o wọ́n ní kò sí ní tó jọ wọ́n ní lónìí ni kò ní di ọ̀la pé àwọn fẹ́ gbé òkú Káyọ̀dé wọ́n ní kí wọ́n pàgbé ìwádìí tí wọ́n ń ṣe tọ̀ báwọn ọlọ́pàá ṣe tẹ̀lé wọn délé ìgbókùúsí tó wà ní hospital yẹn nìyí o tí wọ́n dẹ̀ gbókùú Káyọ̀dé lé wọn lọ́wọ́

ọjọ́ yìí àwọn mọ̀lẹ́bí sọ fún Alhaji wípé wọ́n ti fẹ́ sin Káyọ̀dé o bẹ́ẹ̀ wọ́n sọ fún Tèmílàdé àwọn méjèèjì yìí inú ìbànújẹ́ ni wọ́n wà ojoojúmọ́ ni wọ́n fi ń sunkún nínú ilé wọn tọ̀ àti Tèmílàdé pẹ̀lú Alhaji wọ́n tẹ̀lé àwọn mọ̀lẹ́bí débi tí wọ́n ti sin Káyọ̀dé àṣé ó ní àwọn nǹkan kan bí ètùtù tí wọ́n láti ṣe fún òkú tó bá ti kú bẹ́ẹ̀ ti kú ẹ̀ yìí dẹ̀ mú awuyewuye dání tí wọn ò dẹ̀ mọ́ tó pa kó mí ẹ̀sìn yóò wù tẹ́ni bẹ́ẹ̀ bá mọ́ ṣe mọ̀lẹ́bí ni wọ́n gbọ́dọ̀ mọ ikú tó pa Káyọ̀dé o ni wọ́n bá gbé omi kan fún Alhaji pé tó bá dá lójú pé kò mọ nǹkan kan nípa ikú Káyọ̀dé

gbogbo n tó yẹ kó lòó lòó wọn ṣe gbogbo ètùtù tó yẹ fún ìgbà tó du tèmiladé wálẹ̀ ẹkún ló ń sun àwọn bíi géńdé mẹ́ta ni wọ́n jọ wà nínú ilé ọ̀hún wọ́n ní wọn ò tí ì gbọ́dọ̀ jẹ́ kí gbogbo mọ̀lẹ́bí mọ nǹkan tí ń ṣẹlẹ̀ yìí o tèmiladé àṣẹ wọ ló pa káyọ̀dé kí ló ṣe fún ẹ tó fi pa tèmiladé ń sunkún ó ní òun ò mọ nǹkan tí ń ṣẹlẹ̀ báyìí o báwo ni wọ́n ṣe finú fíndọ̀ pa ọkọ mi wọ́n ní omi òkú tí wọ́n fún mu yìí kì í ṣèyàn mú kì í mọ̀mú ló mú pẹ̀lú àwọn ètùtù gbogbo tó kù tí wọ́n ṣe pẹ̀lú omi yìí ẹni tí ò bá ṣẹ̀ kò lè mọ̀ wọ́n ní dájúdájú àti ọwọ́ ẹ̀ ni kú káyọ̀dé ti wá wọ́n ní dájúdájú òun ló fún káyọ̀dé ní májèlé jẹ ìgbà náà níye tèmiladé wá sọ tó ní àbí ẹ wá náà o àbí ẹ gbọ́ náà o àbí kí ni wọ́n ní kó ṣàlàyé ẹ̀.

àwọn ọlọ́pàá ní ogun fẹ́ ni àbí wọ́n ní ó dáa tó bá ti jẹ́ pé ogun fẹ́ ni wọ́n ní ìyókù nìyí inú àdólówó àwọn bá tọ́jú ẹ̀ pamọ́ ni wọ́n bá yọ jáde wọ́n ní ó yá kó dà sọ́wọ́ kó dà sẹ́nu ṣe bó ogun fẹ́ ni gbangba dẹkùn mọ́ bàbá tápà lọ́wọ́ kò sí ní tó fẹ́ ṣe ju wípé kó jẹ́wọ́ lọ ló bá jẹ́wọ́ ní ẹsẹ̀ mi jẹ́jẹ́ o onímọ̀jèlé ni ìdí tó fi jẹ́wọ́ ni wípé wọ́n ní tí ò bá tètè jẹ́wọ́ wọ́n fi tipátipá tì bọ́ lẹ́nu ni o onímọ̀jèlé ni kí ló dé tó ṣe fúnyàwó oníyàwó onímọ̀jèlé tó ní kó fi sínú oúnjẹ fún ọkọ ẹ̀ bàbá tápà ní kóun ó lè ba àgbàyàwó ẹ̀ mọ́ lọ́wọ́ ni.

0: Oda, nígbà tí àwọn amojú ẹ̀rọ wa tí wọ́n ń ṣiṣẹ́ lórí fọ́nrán lọ́wọ́ kí máa kí Dr. Olumide
1: Adé
0: nígbà tí àwọn amojú ẹ̀rọ wa tí wọ́n ń ṣiṣẹ́ lórí fọ́nrán lọ́wọ́.

0: kọjá kí a mọ̀ tẹ̀wájú wa nígbà tí voice ọ̀hún tí kò jáde síta tó àwọn ọmọdé ẹ̀rọ sí láwọn òṣìṣẹ́ lé lórí.
1: Àwọn tó ní wọ́n act ẹ̀yẹ mo ní kí n gbàdúrà fún un pé irú act yẹn náà máa dé family wọn. Ẹni ọlọ́pàá act. Ẹni wọ́n act pé wọ́n jiyàn.
0: Ẹ nítorí ẹ àwọn orí fídíò.
1: Nígbà tí ọlọ́pàá ń jẹ́ ká mọ̀ ń sìn pé PA. PA family yẹn. Mo ló lick out information. So ìgbọ́ tó ń gbàyàn síṣẹ́ tó kí à ń pa ẹ̀. Báyìí house boy báyìí jẹ́ anybody tó ò mọ́ tó gbàyàn sílé tó ò mọ́ wá ló jẹ̀bi. Ṣé ẹ̀dẹ̀ wá rí nǹkan tó ṣẹlẹ̀ ní ti ìbàdàn yìí tá bá ti compare mọ́lé tó ṣẹlẹ̀ lóríire á jẹ́ ká mọ̀ pé nígbà mí àwọn tí máa sọ̀rọ̀ wọn ò ní mọ̀ wọn ò lóye. Eléyìí tó ṣẹlẹ̀ lóríire yẹn la ń pè ní terrorism gidi. Eléyìí tó ṣẹlẹ̀ yìí bandit ni. Àwọn thugs tí ọlọ́pàá ti ń wá tẹ́lẹ̀ náà ni wọ́n mú bẹ̀. Gbogbo wọn tó wà ń bẹ̀ yàtọ̀ sí Kélésì Yorùbá ni wọ́n pátá. Bandit ni yẹn. Owúrọ̀ àwọn ń lé. Àwọn tó ti sọ ìjí ọmọ gbé di iṣẹ́. Wọ́n rí pé amrobi gan o. Ó léwu ilé ò léwu. Wọ́n gba 20 million kan gba 100 million.
0: Kí a owó ti wọlé.
1: So àwọn security àtàwọn ará ìlú gan a gbọ́dọ̀ bẹ̀ sí jẹ́ kó yé wa. Àwọn bandit yàtọ̀ sí terrorist. Àwọn terrorist wọn ò ní sùúrù pẹ̀lú. Wọ́n ti gé orí wọ́n ti gé apá wọ́n ti jí. Wọ́n ní ìyẹn àwọn terrorist wọ́n wà ideologically motivated. Kankan ló ń tì wọ́n ó lè jẹ́sẹ̀ ó lè jẹ́ agbára power political power. Bọ́ ṣe rí bandit owó lòun lé ń tiẹ̀. So gbogbo wa ẹ gba PA ẹ gba tenant ẹni tí ò bá ti tọ́jú nǹkan tó gbà ó yẹ kán hold the responsible. Bàtà fẹ́ bàrẹ̀ iṣẹ́ bíi ẹnikẹ́ni tẹ́ bá fẹ́ gbà síbí akọ application abi apíìlì fọ́ọ̀mù gbọ́ràn ẹ mọ ibi tó ti ṣiṣẹ́ rí ẹ mọ ilé ìwé tó lọ abi tó bá níyàwó next of kin ẹ mọ wọn ẹ mọ address wọn ẹ mọ fóònù wọn ẹ mọ ọjọ́ òbí ẹ ẹ mọ parent ẹ kí la ṣe ń ṣèdí yẹ ẹ ti wàhálà bá dé. Ìwọ tó wá gbàyàn sílé náà ṣé kò yẹ kó wá lórí ìdí bẹ́ẹ̀ ẹ tó gbà sílé yìí ṣó lẹ́gbọ̀n ṣó lábùkù ṣó níyà bó ni ìlú ẹ̀.
0: Tí a bá wá mọ gbogbo ilé nǹkan gbogbo òwe tí a ló buwọ́lu ó ṣe gbá kò ràn kankan mọ́ wọn ti wọlé ta ni wọ́n hold responsible báyìí.
1: Ká gbà pé wọ́n ṣe yẹ ó ṣe é ṣe kan ti má gbélé fún ẹ nìyẹn. Ṣé mọ̀ pé àwọn landlord tó wà tóbìnrin bá dé tí ò bá jẹ́ Mr and Mrs.
0: Wọ́n làwọn òfin.
1: Òfin tí wọ́n lè ẹ̀ tẹ̀lé pọ́ọ̀sì wọn. But tó wákàtí fi lé agent lọ́wọ́ tó kàn jẹ́ owó ló ń lé. Tí ò tẹ̀ wá jẹ́ kó owó lé gan orí stable mọ́.
0: Àwọn agent mi gan ti ẹ̀kọ́ pé àwọn bọ́bọ̀ làwọn fẹ́ gbà sílé tàwọn o.
1: Nítorí wípé owó ni wọ́n lé. Wọ́n ò lé piece of the town. So irú àwọn yẹn a gbọ́dọ̀ tábà lè wọlé irú wọn gan ó yẹ kán lè máa ṣẹ̀wọ̀n díẹ̀. Bébí ṣe rí nìyẹn.
0: Ọ̀dà ẹ jẹ́ àròjọ ọjà ká padà dé Dr. Olumide Ademiloye. Mo rò pé ẹ̀ ń dé àbọ̀ ẹ̀ kó kalẹ̀.

ká ní wọ́n ti ṣe due diligence wọ́n tó ti ṣe ìwádìí lórí ẹ̀ tó fẹ́ gba lẹ́sìn gbogbo orí eléyìí ò ní ṣẹlẹ̀ àti pé a gbọ́ pé bíi february ni àwọn tó gba lè gbà bọ̀ wọ́n ṣe kó sí níbi ọ̀sẹ̀ méjì sísun mo wá ń sọ pé ìgbà tó kó sí àwọn ará àdúgbò mọ̀ pé èèyàn ti kó sí ni tó fi jẹ́ pé ó yẹ kọ́ wa sọ pé sàlámà lẹ́kọ̀ ẹ pẹ̀lẹ́ àwa láwa ládùúgbò ta lẹ́yìn o ṣẹ́yìn lẹ kó sí because ilé ti wà ńlẹ̀ for a long time so eléyìí yóò kọ́ ará àdúgbò lọ́gbọ́n yóò kọ́ agent lọ́gbọ́n yóò tún kọ́ àwọn onílé lọ́gbọ́n ni pé irú tó bá jẹ́ agent ló gbélé ẹ̀ fún ṣe gbìyànjú láti jẹ́ pé ìwọ náà mọ ẹni tó wà nílé ẹ because eléyìí sì ẹni tó ní òmọ bó ti kó bá nínú ìwádìí tí mo ó dà pé ìjọba ti gbẹ́sẹ̀ lé ọ̀rẹ́ dí o kódà gan tó bá ní sí ọ̀fọ̀ ìjọba lẹ́jà ti gba sí ọ̀fọ̀ padà ó ti dilẹ̀ ìjọba lágbára ọlọ́run.

0: tí komisanna fọ́rọ̀ àkànṣe iṣẹ́ òde ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sọ rèé táwọn onílé lákọ́kọ́ fi síta Dr. Olumide Ademilu yìí
1: mo wà ń bí
0: kí lè lè sọ pẹ̀lẹ́ léyìí.
1: Well,
0: wọ́n ti wọlé o àwọn kan ti ẹ̀ ń kún pé bí wọ́n tiẹ̀ ṣeré ilé ẹjọ́ náà wọ́n tiẹ̀ tó nílé ò bá mọ̀ ń pa rẹ̀ ń kọ́ bó ló ń ṣe ń bo ló ti fẹ́ bẹ̀rẹ̀ èló lowó ilé tí wọ́n san èló ni ilé tí wọ́n wó.
1: O ṣe gan ṣe rí nǹkan tó ó ṣẹlẹ̀ yìí ó jẹ́ nǹkan tó bàyàn lọ́kàn jẹ́ that even in the broad daylight this can happen. Now nǹkan tí èmi rí sí ni wípé bandits can operate and will continue to operate where chances exist. Torí pé chance exist ni ni wọ́n fi ṣerú nǹkan tán ṣe and we thank God that the police and the military responded very quickly. Nítorí pé kò sí proper care or what do I call it? Finding out who is taking a house and for what purpose. So àwọn tó fẹ́ gbalé kí lẹ fẹ́ gbalé fún a fẹ́ máa gbé bẹ̀ ni it's okay. Nígbà tí ẹ dẹ̀ rí wípé wọn ò gbé bẹ̀ tààrà and you didn't raise any question pé báwo lẹ ṣe irúṣẹ́ wo lẹ ń ṣe a rí pé ẹ kì í tanná a rí pé ẹ kì í live like somebody who is responsible in the afternoon and at night you have to rest if you raise eyebrow. So but pé ká kàn gbalé ká kàn gba ilé ká dẹ̀ kàn máa live lọ bàbá yẹn sọ lẹ́ẹ̀kan nínú fọ́nrán tá a rí yìí ó ń sọ pé àwọn rí i pé àwọn people yóò kì í gbélé wọn kì í gbélé tààrà wọn kì í sábà wá sílé wọn kì í sábà ṣe kíní. When you observe such a thing continuously and you didn't raise any eyebrow you are a questionable character.
0: Ṣùgbọ́n ṣe lè òpin hàn pé bóyá àwọn èèyàn nígbàgbọ́ nínú elétò ààbò pé táwọn bá lọ ilé iṣẹ́ ọlọ́pàá àwọn kan ní mo sọ pé ẹ tún lọ ilé iṣẹ́ ọlọ́pàá kí ó jẹ́ pé ẹnìkan ó tún gbẹ̀yìn bẹbọ jẹ́ lọ sọ fọ́daràn pé àwọn kan tún ń fura sí ọ.
1: It means that bàbá yẹn bàbá tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan àtòun àtàwọn other people tán watch tán rí pé àwọn people yìí the way they are living kò tọ̀nà tí wọ́n dẹ̀ raise any eyebrow they are questionable characters. There are people who should be arrested. The police should put them under the searchlight of interrogation. Can't they find out about them? Kí lẹ ṣe máa gbàyàn sí ẹgbẹ́lé fún yàn? Ẹ kì í rí lọ́sàn-án. Alẹ́ nìkan ni wọ́n máa ń wá. During the daytime, you don't see them.

ẹkásán èyí ni àkójọpọ̀ ròyìn àgbáyé fún tọ̀sán tòní nìkànnì 32 FM 94.9 tá a kalẹ̀ sí laughter house orí òkè téńté premier mọ́kọ́lá ìbàdàn peter ọ̀làṣùpọ̀ ló ní ròyìn yín ṣáájú ẹgbọ́n àwọn kókó tó wà nínú ròyìn tòní kwakwanso ló ti rawọ́ ẹ̀bẹ̀ ṣàlàyé wípé ìgbáyé gbádùn àwọn ikọ̀ elétò ààbò wa ṣe pàtàkì láàrin gbígbógun ti àwọn agbésùnmọ̀mí agbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ elétò ìlera lábẹ́ jésù ni a ti ṣèkìlọ̀ wípé ó ṣeéṣe káwọn gùn lè yànṣẹ́ lódì látàrí àìfẹnukò gbégbèsè ojútùú lórí ọ̀rọ̀ àtúnṣe sówó oṣù àwọn labala ròyìn ilẹ̀ òkèrè ilẹ̀ israel ló tún ti ṣe ìkọlù tó sì ti ran èèyàn mẹ́ta lọ sọ́run àrèmábọ̀ ìyẹn nílẹ̀ ti lebanon ìròyìn eré ìdárayá àjọ fifa ló ti forúkọ adarí ayò lórí pápá láti somali ìyẹn atan ṣọwọ́ sínú orúkọ àwọn adarí ayò fún ti ife ẹ̀yẹ àgbáyé lágbo amúlùúdùn òǹkọrin ọmọlẹ̀ ghana ni ló ti jẹ́ òde mímọ̀ wípé bá a bá ń sọ̀rọ̀ ọba orin ìyẹn king of pop janet jackson òun náà ló tọ́ sí kì í ṣe michael jackson ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ ẹni tó ti fìgbà kiri jẹ gómìnà nípínlẹ̀ kánò rabiu kwakwanso òun náà ló ti pè fún àtúnṣe ìlànà ètò ààbò orílẹ̀-èdè wa nàìjíríà kókòsò náà ló pe ìpè náà lónìí lásìkò tó ń ṣàlàyé pé ètò ààbò mẹ́ẹ̀sì ìjákèjádò orílẹ̀-èdè nàìjíríà bó tilẹ̀ jẹ́ pé ìjọba níná owó gọbọi sí ẹ̀ka náà gẹ́gẹ́ bí rabiu kókòsò ṣe jẹ́ kó di mímọ̀ ó ṣàlàyé pé ètò ààbò tó mẹ́ẹ̀ jákèjádò ọ̀gọ̀rọ̀ àwọn ìpínlẹ̀ ti ń bẹ lórílẹ̀-èdè nàìjíríà ó ti mú kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà wà nínú ìbẹ̀rùbojo pẹ̀lú bí ìgbésùnmọ̀mí ìjínigbé àwọn àgbésùnmọ̀mí àáwọ̀ agbègbè ìságbègbè àti àwọn adigunjalè bó ṣe di eléyìí tó ń wáyé lemọ́lemọ́ nígbà tó ń sọ̀rọ̀ wípé omínú ti bẹ̀rẹ̀ sí ní kọni pẹ̀lú ìgboyà tó ń bẹ lọ́kàn àyà àwọn ọ̀daràn yìí kankanso òun náà ló wá ṣàlàyé pé elétò ààbò òun náà ni wọ́n nílò láti kojú ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́ẹ̀ jákèjádò orílẹ̀-èdè nàìjíríà láìná ni ohun gbogbo eléyìí tó lè ná wọn ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ àwọ̀ ẹ̀bẹ̀ pé ìgbáyé gbádùn àti kóríyá fún àwọn ikọ̀ elétò ààbò ṣe pàtàkì tó ń ti mímọ́ fi mú fílẹ̀ àti ètò ààbò agbègbè ságbègbè tí wọ́n nílò láti mú lọ́kùnkúndùn láti lè rẹ́yìn gbogbo ohun tó fà á tí ètò ààbò fi mẹ́ẹ̀ lórílẹ̀-èdè wa nàìjíríà

0: ilé iṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè wa Nigeria ti fìdí rẹ̀ múlẹ̀ wípé wọ́n ti ṣekú pa ọmọ ológun kan àti àwọn èèyàn mẹ́rin kan eléyìí tí àwọn ajínigbé kan fẹ́ jígbe lásìkò tí ó ń gbìyànjú láti jí àwọn ọmọ ilẹ̀ China kan gbé nípínlẹ̀ Ogun igbákejì alūkkóró fún iléeṣẹ́ ọmọ ológun ìyẹn 35 artillery brigade tó wà lábẹ́ òkúta ìyẹn ọ̀gágun ìjérege àkárí òun náà ló jẹ́ kó di mímọ̀ lónìí lásìkò tó ń fìdí ìròyìn ọ̀hún múlẹ̀ ọ̀gágun àkárí ọ̀hún ṣàlàyé pé ọ̀kan lára àwọn afurasí ajínigbé ọ̀hún òun náà ni wọ́n ṣekú pa lásìkò tó ń gbìyànjú àti jẹ́ àwọn èèyàn gbé ṣùgbọ́n tí wọn ò ṣe àṣeyọrí rẹ̀ nígbà tó jẹ́ dúmọ̀ pé ọmọ ológun kan àti àwọn ọlọ́pàá méjì òun náà ni wọ́n faragbá ọgbẹ́ ọ̀tá àbọ̀n gẹ́gẹ́ bí ọ̀gágun náà ṣe wí ó ní ọmọ ológun tó dolóògbé àti àwọn èèyàn eléyìí tí wọ́n fẹ́ jígbe tí wọ́n tún ṣekú pa òun náà ni wọ́n ti gbé wọn lọ sí ilé ìgbókùúsí nígbà tí àwọn elétò ààbò tó fara gbọgbẹ́ ọ̀tá àbọ̀n ṣì ń gba ìtọ́jú lọ́wọ́ ẹ̀wẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti ń ké gbàjarè látàrí ètò ààbò tó mẹ́ẹ̀ẹ́jákèjádò orílẹ̀-èdè wa nàìjíríà nígbà tí wọ́n bá akọ̀ròyìn wa emmanuel adébànjọ sọ̀rọ̀ ìyẹn níkànnì wa 2FM 94.9 ń ṣe ni ẹjọ́ òdì mímọ́ wípé ìgbéyà eléyìí tí àwọn agbésùmọ̀mí ni tí wọ́n fi ń lọ sí orí ayélujára tó sì mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nàìjíríà kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa tọrọ owó lọ́wọ́ àwọn agbésùmọ̀mí ń ṣe ni wọ́n pe ìjọba àpapọ̀ nàìjíríà láti ṣe àtìlẹ́yìn fún àwọn ikọ̀ elétò ààbò nípasẹ̀ fífún wọn ní àwọn irinṣẹ́ tuntun àti àwọn ohun àmúyẹ gbogbo eléyìí tí wọ́n bá nílò láti mú kí ètò ààbò kó dúró rẹ̀ ńṣe ni wọ́n pè fún ìfọwọ́sowọ́pọ̀ láti gbógun ti àwọn ajínigbé ìgbésùmọ̀mí àti àwọn ìwà ọ̀daràn míì eléyìí tó ń jẹ jáde jákèjádò ilẹ̀ nàìjíríà.
1: ìjọba kí wọ́n reinforce àwọn security wa tí state police bá wà tí federal armed forces wà so wọ́n lè support ara wọn láti ṣiṣẹ́ pọ̀ so máa débi kọ́ta àwọn bandits yẹn náà láti ṣiṣẹ́ tí ọba bá ti mú wọn ìpalẹ̀ ẹ̀kọ́ máa pa wọn.
2: ilé èèyàn ó ti dàpọ̀ wọn mí ẹran most àwọn tá a fẹ̀yìn tí most wọn náà ló jẹ́ pé wọ́n wá involve nínú àwọn story yìí because yorùbá bọ̀ wọ́n ní tí kulé yorùbá pa ni tó dé olè pa ni káwọn èèyàn wá rántí o ẹ bá wò pé kòkú kàn ó o lè máa wò pé kò ní kàn rẹ kó lọ kàn ó so tó bá ti bàjẹ́ kò ṣe tún ṣe o tí ó bá ti bàjẹ́ inú ṣe tún ṣe ẹ̀mọ́ràn tèmi ni pé kí kálukú ó tún rẹ̀ ṣe á tún ra wa ṣe ọlọ́run ní sọ̀kalẹ̀ látọ̀run wá bá a tún nàìjíríà ṣe o.
0: ní báyìí agbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ tó wà lẹ́ka ètò ìlera ìyẹn jésù onírànìyàn ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìkìlọ̀ wípé ó ṣeé ṣe káwọn ogun lè yanṣẹ́lódì látàrí bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ṣe kùnà láti ṣàmúlò ìlànà ìsanwó oṣù tuntun eléyìí tí wọ́n buwọ́ lò alága àpapọ̀ ẹgbẹ́ jésù tó tún jẹ́ ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ ẹlẹ́ka ètò ìlera ìyẹn kábírù mìnìjíbà òun náà ló jẹ́ kó di mímọ̀ lónìí lásìkò tó ń sọ̀rọ̀ nípa bí nǹkan ṣe lọ níbi ìpàdé àpérò àwọn òṣìṣẹ́ ìyẹn international labour conference ẹlẹ́ẹ̀kẹrìnlá ó lé ọgọ́rùn-ún irú rẹ̀ tó wáyé ní geneva ìyẹn ní switzerland nígbàtí mìnìjíbà ó mọ sọ̀rọ̀ ó ṣàlàyé pé àìfẹnukò gbégbèsè ojútùú lórí àtúnṣe owó oṣù àwọn ó jẹ́ ọ̀kan lára àwọn tó ń kọ àwọn òṣìṣẹ́ ẹlẹ́ka ètò ìlera lóminú fún odidi bí ọdún mẹ́wàá bó tilẹ̀ jẹ́ pé àwọn ti sọ̀rọ̀ jókòó papọ̀ lọ́pọ̀ ìgbà pẹ̀lú ìjọba bákan náà ni ẹ jẹ́ òdì mímọ́ wípé ìlànà ìsanwó oṣù àwọn dókítà onímọ̀ ìṣègùn òyìnbó òun náà ni a ti ṣe àgbéyẹ̀wò rẹ̀ lẹ́ẹ̀mẹta ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí kò sì wà ní ìbámu pẹ̀lú àtúnṣe àwọn òṣìṣẹ́ ẹlẹ́ka ètò ìlera lábẹ́ ti cohes eléyìí tí wọn ò tí ì ṣe àmúlò tiẹ̀ bákan náà wọn wá jẹ́ òdì mímọ́ wípé ẹgbẹ́ náà àwọn sì ń sọ̀rọ̀ lọ́wọ́ papọ̀ pẹ̀lú àwọn tọ́rọ̀ kàn kó tó di pé àwọn ó gbé ìgbésẹ̀ lórí ìyanṣẹ́lódì. ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ti fìdí rẹ̀ múlẹ̀ wípé èèyàn mẹ́rin ló ti dágbére fáyé pódìgbà òṣè nígbàtí àwọn mẹ́rìnléníogún fara ṣèṣe yánnayànna nínú ìjàmbá ọkọ̀ ojú irin tó wáyé lójú ọ̀nà wọrí ìtàpé ìyẹn labala ti ìpínlẹ̀ delta eni ti se akowe agba ile ise ijoba apapo tori si igboke igbodu oko iyen fun iso adebi yi lo je ko di mimo loni to si salaye pe oko ojure awon ipele ipele merin ototo ohun na lo dojude nigbati awon ipele miran to sun mora won ohun na lo ya bara kuro loju ona ojurin ohun lasiko ti ijambo oko ojurin na waye adebi yi lo wa fidi re mule pe awon ero to nbe ninu oko ojurin ohun won je meji le ni ojile ni irinwo ngba to je pe awon osise oko ojurin gan je ogoji awon iko eleto abo to fi mo awon miran ti won sise ninu oko ojurin ohun ni gbogbo won jo wa ninu oko ojurin na lasiko ti jamba na waye ile ise tori si gboke gbodu oko fun joba apapo wa je ode mimo wi pe igbese idola emi gbogbo lo tin waye ati lati ko awon eyan un kuro ninu oko ojurin na ni awon ti bere ni kiakia leyin ti jamba ohun waye pelu bi awon seri atileyin latodo awon ajo gbogbo toro kan ati joba ipinle delta ile ise ohun ni won wa kedun pelu awon molebi awon eyan to padanu awon enire won ninu ijamba oko ojurin to waye ohun

0: ẹyin náà ni ẹ ń wá ilé kíkún.
1: Ìdí kan wọ́n máa mú èso kan jẹ́ ń bẹ̀.
0: Afa Sherif.
1: Ọ̀dà.
0: Wọ́n ní.
1: Ìdí kan náà ni.
0: Ìdí kan lójú okùn. Hello.
1: Yes,
2: sir.
1: Ìbéèrè kíní.
2: Number one,
1: good. Ọjọ́ wo oṣù ọdún wo ni wọ́n pé orílẹ̀-èdè Nàìjíríà sí ìpínlẹ̀ méjìlá?
0: Oro.
1: Mo mọ̀ mọ̀ fún wọn ni.
0: Kíni. Ẹ̀mí,
1: ẹ̀rí ló bá dé.
0: Ibo làwọ̀ wájú wa.
1: Ó rèé.
2: 1966.
0: Ọjọ́ wo oṣù wo?
1: Wọ́n ti sọ ọdún náà.
2: Oṣù yẹn náà ni mi mọ.
1: Ẹ̀dẹ̀ mọ́jọ́ náà. Táǹfò kiri nsàlẹ̀ àfa. Táǹfẹ́ kiri. Lọ́lẹ̀ ilé kúnkún.
0: Wọ́n jẹ́ rọ́pọ̀ nìkan ni. Hello.
1: Hello, sir.
0: Ẹ̀ka sọ, sir.
1: Ṣé ẹ̀ ń gbọ́ wa oúnjẹ lálá nípínlẹ̀ Ògùn? Ṣé ń gbọ́? Atẹ́gùn ò gbé antenna àti wa lọ. Ẹ̀yà, ta lè fẹ́ bánẹ́jà lọ́sàn yìí? Ojú òpó ìdí bàkàn-bàkàn o. Ojú òpó ìrí bàkàn-bàkàn, ṣé ń gbọ́ wa ṣá?
0: Good.
1: Ta lè fẹ́ bánẹ́jà lọ́sàn yìí gbà yẹn?
2: Báàmọ̀tàn,
1: ìbéèrè kẹtàlá.
0: Wọ́n fẹ́ gbé yìnrìn yìí ó bá mi.
1: Ẹ fún mi ní ọjọ́, oṣù, àtọdún tí wọ́n bí bàbá wa olóyè Ọbáfẹ́mi Awolowo.
0: Ó rọ̀.
2: Ọbáfẹ́ Awolowo.
1: Bẹ́ẹ̀ ni.
2: Ọdún 1909.
0: Oṣù àtọjọ́.
2: Kí ni
1: oṣù karùn-ún?
0: Oṣù karùn-ún ọdún 1909. Ọjọ́ wo?
1: Ọjọ́ wo?
0: Ọjọ́ yẹn ni o.
1: Ọjọ́ ńlá lọ́jọ́. Ọjọ́ ńlá ọjọ́ 17.
0: Wọ́n ní 17 o.
1: May 17, 1909.
0: May 17.
1: Èmi náà lọ bí sọmọ lóko bàbá.
0: Bó!
1: Ibi ni May 17. May 17 lẹ́lẹ́ mbẹ́.
0: Ẹyin náà fọwọ́ jí náà wọ́pẹ́.
1: Ilẹ̀ mbẹ́.
0: Hello. Hello,
1: sir.
2: Ẹ̀rọ akójúmọ́.
0: Yes, sir.
2: Emmanuel Sunday Omotosho lórúkọ mi ṣe
1: ṣe. Bàbá sí ẹ̀ sọ látàdú lójú.
0: Emmanuel Sunday Omotosho, ẹ ká sọ, sir.
2: Ẹ sọ̀rọ̀ fún ìgbà tí ẹ fẹ́ bẹ̀rẹ̀. Ẹlẹ́sẹ̀ káwọn èèyàn jẹ̀mú ló
1: dé. Bẹ́ẹ̀ni, ẹ̀bùn ń bẹ́ẹ̀lẹ̀. Ẹ̀bùn
2: àtààyè ẹyẹ ọwọ́ yín lọ́wọ́.
1: Sókòlè.
0: Sókòdè.
1: Ọwọ́ yín lọ́wọ́.
2: Ọdún wo, ọjọ́ wo, oṣù wo, ìdásílẹ̀ bí gúgù.
1: Kìí ṣe tí gbogbo èèyàn ti olóyè Ọbáfẹ́mi Awolowo ni. Ọ̀kan ṣoṣo àjàdẹ̀kú tí mi gbó kìjikìji.
2: Ṣé ẹ mọ̀ pé
1: ẹni tá a béèrè lórí rẹ, ọ̀gá yín ni, ọ̀gá àjàló ni, bàbá rẹ̀ ni, bẹ́ẹ̀ ni.
2: Ọ̀gá àjàló,
1: lọ́dọ̀
2: ọmọdé ọ̀gá púpọ̀.
1: Àtìgbọ́ báyìí.
0: Nàlẹ́ wá fẹ́ bá náà jà.
2: Demu àǹtí lónìí
1: bàwọ̀dá mọ́ mọ́ lónìí. Lè máa ń tíyẹ lẹ́gbàá ẹ̀ mẹ́. Ìbéèrè ni ẹ mú.
0: Ẹ wá wò wọ́n.
2: Ìbéèrè
0: kẹta. Bámu tẹ́ mọ̀ wò wọ́n. Ìbéèrè kẹta.
1: Èèyàn wa ni CSO.

0: 32FM, 94.9. Show me your dirty tool.
1: Sete ọ̀rọ̀ Nàìjíríà gan kéèyàn fi ẹnu kéèyàn ọ̀dá kẹ́ni. Àwọn fi àìhò wọ́n mú nẹ́pà lójú títì wípé ìwé mọ́tò wọn ò pé. Nígbà táwọn nẹ́pà ní ọ́fíìsì àwọn fi àìhò ó rí páwọn fi àìhò náà wọ́n fi wáyà kọ́ni wọn ò mú ní ewé dáadáa. O lè má já police station làwọn méjèèjì wà báyìí.
2: This skit was performed by Orolabi.
0: 32 FM 94.9.
3: Kayefi.

0: 32 FM, 94.9.
1: Iṣẹ́ òjò ṣe ń tẹ̀síwájú. Ohun mímu tí sagbára àádọ́tun tó gbàgbóró kan. Predator Energy. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà péré ni. Ráti ẹ lónìí. Predator Energy. Darí ìṣàkóso rẹ.
2: Owó iyebíye lọ̀pọ̀ èèyàn fi tún fóònù ṣe. Síbẹ̀, kò gbádùn ẹ̀. Ìròyìn ayọ̀ rèé. New phones. Iṣẹ́ tó yẹ wà yékéyéké. Pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹnjìníà. À ń tún fóònù pẹ̀lú laptop ṣe. Bóyá ẹ ti gbé fóònù pẹ̀lú laptop yín káàkiri. Tí wọn ò gẹ́ tiẹ̀. Ẹ máa bọ̀ lọ́dọ̀ wa. iPhone, Samsung, Tecno, Infinix, Itel. Bẹ́ẹ̀ la tún ta fóònù lóríṣiríṣi pẹ̀lú laptop tó jẹ́ London use. Tó fi ni lọ́kàn balẹ̀. Real phones for your phone repair. Phone unlocking. We are always there for you. Real phones. A wà ní Dùgbẹ̀, Ìbàdàn, Ládojúpẹ́ ẹnu ọ̀nà tó wọlé sí Coco House, Dùgbẹ̀, Ìbàdàn. Ẹ sì lè pè wá sórí aago 0706-436-8169. 0706-436-8169. Tàbí 0809-695-7878. 0809-695-7878. Real phones. Iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹnjìníà.
3: Fojúsùn rẹ ni kò ra létí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń bèrè ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substant Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Hot International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ rárá bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bari ibẹ̀ni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúró nílùú Ìbàdàn ayé sán díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́ yàjọ́ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkìtì ti Premier Mọ́kọ́lá ìlú Ìbàdàn Substant Property òrùlé fòtẹ́tọ̀.
4: Láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ 32FM949 ẹ̀yìn ẹ̀.
5: Kò ní ṣú mi kò ní rẹ̀.
6: Dr. Scrap Recycle àti tamọ́tò dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà. Eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tún fi upgrade bó ṣe car truck bus trailer ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Stop ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 090-8301-3333 090-8301-3333 090-8301-3333 and

0: Stay tuned to 32 FM 94.9.
1: Ìràwọ̀ kan yọ ọ́mì ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí. Àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ. Ìkànnì Dati 2FM dosù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. Dati 2FM 94.9. Ìkànnì Adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó Ayọ̀ àtòrí sun ìdùnnú ní Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́ja bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣe bí ṣe wa ni agbọdunnu eto to n parunu re ka ja fe to omo niyan

kò sórí kankan táwọn olólùfẹ́ eré ìdárayá jákèjádò àgbáláyé fẹ́ gbọ́dúrú àkókò èyí tó tayọ ìdíje ìfẹ́yẹ àgbáyé eléyìí tó kọkùn gbọ̀ngbọ̀n tába ìka jọ́kìní jọ́kejì nísìn ìdíje ìfẹ́yẹ àgbáyé ó ti bẹ̀rẹ̀ láwọn orílẹ̀-èdè mẹ́ta eléyìí tó ṣe ara ọ̀tọ̀ tí wọ́n ti kàjọ orílẹ̀-èdè mẹ́kíkò amẹ́ríkà àtòrílẹ̀-èdè kánádà níbi tí àwọn orílẹ̀-èdè tó dí bíi méjì ní àádọ́ta tí wọ́n ti mọ fi ẹsẹ̀ wọn ẹsẹ̀ tí wọ́n mọ gbé wọn sẹ́wẹ̀ẹ́ ga ara wọn láti mọ ẹni tí ó mọ tẹ̀síwájú àbáwo ni ó rè bọ́ lọ́wọ́ ọ̀sàlẹ̀ àti ìbẹ̀rẹ̀ kíní ọ̀hún ká má ti mọ alọ́wọ́ na ṣùgbọ́n onírú ìròyìn ló ti ń jẹ́ jáde síwájú ìdíje ọ̀hún eléyìí tí kálukú wa tá a ti retí tó lè mú wá fún orílẹ̀-èdè kó wa wa yàtọ̀ sáwọn orílẹ̀-èdè tí ò ní kópa nínú ìdíje náà àmọ́ báyìí yàtọ̀ sí àwọn ìpèníjà lórí bíbi ìpàgọ́ àtàwọn ẹlẹ́rìí sọ̀rọ̀ tí àwọn orílẹ̀-èdè kan ti ń gbà pẹ̀lú ara wọn táwọn kan sì ń rí èsì ọ̀rọ̀ tún ń kọ̀ sọ fún àwọn orílẹ̀-èdè kan torí pé látàrí òfin tí orílẹ̀-èdè Amẹ́ríkà eléyìí tí wọ́n nílẹ̀ tó ń di àwọn orílẹ̀-èdè kan láti máa wọ orílẹ̀-èdè ọ̀hún láwọn àkókò tí wọ́n là kalẹ̀ kíní ọ̀hún ti kan àwọn orílẹ̀-èdè kan rìn kan rìn èyí tó wá fẹ́ léwura tó fẹ́ bí ẹjọ́ jù nírú àkókò yìí ó ní èyí tó ní ṣe pẹ̀lú olùkọ́ tó ń darí ayò láti orílẹ̀-èdè Somalia eléyìí tí wọ́n wí fún pé kò ní lórí òfin àti dúró sórílẹ̀-èdè Amẹ́ríkà wọn ò tiẹ̀ jẹ́ ó balẹ̀ gan nítorí bó ṣe ń dé làwọn aṣọ́bodè ni wọ́n ti fi sọ̀kò padà sí orílẹ̀-èdè Turkey látàrí wípé orílẹ̀-èdè rẹ̀ ó wà lára àwọn orílẹ̀-èdè èyí tí Amẹ́ríkà tí wọ́n ti gbégi dá lẹ́yìn pé wọn ò láǹfààní láti wọ orílẹ̀-èdè ti Amẹ́ríkà bí ròyìn tí ohun bí ó ṣe máa dúró ní ìyá àtibẹ̀ náà á tún wá bọ́ sí àwọn ìsọ̀rí ẹ mọ̀ pé ẹyọ kọ̀ọ̀kan là ń mú tẹ́lẹ̀ ṣùgbọ́n torí pé ìdíje ọ̀hún ó ti kàngùn gbọ̀ngbọ̀n lónìí ọ̀nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ láfẹ́ lọ nínú ìdíje ti ìfẹ́yẹ àgbáyé àwọn ìsọ̀rí tó ń bẹ́ẹ̀ láde sọ̀rí eléyìí tó jẹ́ pé ó gbọ́ orílẹ̀-èdè France Senegal Norway àti Iranu bákan náà ibi tí ikọ̀ ti Jordan tó ṣe wá sínú ìdíje ọ̀hún tán náà wà Nigeria, Austria àti Argentina àádẹ́yẹ àti ìbẹ̀yẹ náà láti mú àtúpalẹ̀ àti láti wo àǹfààní tó ń bẹ fún àwọn orílẹ̀-èdè eléyìí tí wọ́n takàngbọ̀n nínú ìdíje láti tẹ̀síwájú ní ìsọ̀rí ibi tí wọ́n wà bóyá tó ṣẹ̀dẹ̀ ni bóyá tó ti ń bẹ́nu ìdíje ọ̀hún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọmọ tẹ́lẹ̀ rí ni àmọ́ ká sọ nípa káràkátà torí pé bí àwọn ẹgbẹ́ agbábọ̀dọ̀ kẹ́ ṣe parí sáà yìí wọn náà ni wọ́n ti ń wá ọ̀nà tí wọ́n ó tọ̀ tí sáà ètò ń bọ̀ tí ò fi ní di ẹrù ńlá mọ́ wọn lọ́wọ́ bákan náà làwọn tí wọ́n pé wọ́n kùnà ní sáà tó kọjá náà ti ń sáré tuntun bóyá jẹ́ pé sáà tó bá ń bọ̀ náà wọn náà ó lè takàngbọ̀ pẹ̀lú àwọn akin ẹgbẹ́ wọn bí ròyìn ṣe lóun ó jẹ́nu àti gé pété lánàá lérò ọ̀rọ̀ pé kò sí ròyìn bẹ́ẹ̀ mọ́ wípé ó ṣe Mourinho yóò di olùkọ́ni Real Madrid àmọ́ lónìí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ pé ó ti balẹ̀ tí wọ́n sì kéde rẹ̀ ní sàn-án bí ròyìn bó ṣe fi yé wa nírú àkókò tá à ń bara wa sọ̀rọ̀ nìyẹn o ìyìn ròyìn tó ní ṣe pẹ̀lú ti Omar Attan adarí ayò orílẹ̀-èdè Somalia náà á padà síbẹ̀ nígbà tí àsìkò tó bá tó torí bó ṣe balẹ̀ ní orílẹ̀-èdè Amẹ́ríkà náà ti fi sọ̀kò padà gẹ́gẹ́ bí ìròyìn tó ń tóni lọ́wọ́ ní ààyín ìyìn kò tó ní abẹ náà bákan náà ikọ̀ Crystal Palace àwọn náà ti ní lẹ́yìn tí olùkọ́ni wọn tó dágbére fún wọn kan náà Oliver Gassner wọ́n ti wá pa bòmí o Paris Saint-Germain náà sì pè ní olùkọ́ni tuntun tí ó wà nínú kan náà ti sáà 2029 kí ìròyìn kò dúró bá wọn máa wọn káràkátà tó dùgbọ́n létí fún yín dáadáa pàápàá bó ṣe kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù yín 32 FM 94.9 wọ́n padà rí bò padà.

0: ẹni tó bá rí bí ẹ̀dẹ̀ jẹ ní àná ìwá ṣe dúró mí báyìí yọ̀ọ́ dàbí ìgbà tọ́lọ́pàá bá wá mú yàn tó sọ ẹjọ́ parí iṣẹ́ tí ń ṣe náà lọ́ bá ti tú ẹgbẹ́ ṣé ìjẹ́wó èyí kọ́nà máa wú ọjọ́ kódó wà kọ́kàn rí ọba rẹ o àwọn ọ̀gá wa náà ní kẹyọ ojú sáwọn afẹ́rin yín lágọ̀ọ́ wa ni kìkì dá kẹ́ẹ̀kan wá kẹ́ẹ̀kan sọ tẹnu yín kẹ́ẹ̀ padà sí ilé mi ẹjẹ́ kí n mú ṣẹ́tẹ́ má wòrí nǹkan kò ṣe yín bẹ́ẹ̀ náà ẹ wọnú mọ́tò.
1: Ẹ̀lẹ́ kúrìfà.
0: Kára ó lé sà.
1: Àǹjẹ́dẹ́ ló ń pèlà àtúmọ̀ kọ́lá.
0: Ẹ káwọ́ sà.
1: Ẹ rí bí Afantino bí àǹtí ò ṣe ní pé bí ayé ó gbà kíkẹ́ kẹ́ bẹ́ẹ̀ máa lọ Mẹ́síkò àbí Canada. Ẹ ò pé nílùú kan ní South America bẹ́ẹ̀ máa ń sọ àwọn South America tẹ máa ń sọ ni o. President wọn gan lè lọ America. Ẹni kan tó tún ti ń
0: kọ́. Ẹ máa mẹ́rìí bọ̀. Ṣé ẹ
1: lẹ́rìí? Ẹnìkan tó tún ti ń kọ̀ntẹ́sì president ilé bí ọdún bíi táàmù bíi márùn gangan ò lè lọ.
0: Kọ́ di America yẹn mú gan àwa náà máa gbé wa ń bì. À ń bẹ́lẹ̀ ni níbi kankan lákọ̀ọ́rí sí. Èló.
2: Ẹ kú ọ̀lẹ̀
0: sọ.
2: Ẹ kú ètò.
0: Ó jarí.
2: Fún ní ló ń sọ̀rọ̀ láti MS.
0: Ẹ kú jọ mẹ́ta sà.
2: Ìjọba pẹ̀lú. Kẹ́rì, ó dà pé èèyàn kan wà láàrin John Vantino yẹn àti President àwọn Amẹ́ríkà yẹn.
0: Ó mọ̀ wọ́wọ́ ẹ̀ ni. Ìkúnlẹ̀ àbò ẹran o. Hello.
3: Ẹ máa kú iṣẹ́ àkísà.
0: Kára ó lè sa o.
3: Ọ̀pọ̀ lẹ́yìn ò ní dàrú.
0: Alámọ̀ mi.
3: Oye tí ìrajú ọlá láti kíkà kalẹ̀.
0: Ẹ káàbọ̀ sá.
3: Nípa ọ̀rọ̀ ti rẹ́fù yá àti àwọn alágbára òkú ẹni. Ṣáyé lágbára ọlọ́run mo mọ̀ ẹ ti sọ̀rọ̀ kan bẹ̀yẹ wípé ọjọ́ kan ń bọ̀ ìtọ́jú ń bọ̀ torí pé ti báyẹn pọ̀. Bẹ́ẹ̀ni o ará wọn bá wí bí ò ṣe wípé àwọn FIFA yẹn. Bẹ́ẹ̀ fún orí pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ ṣé o kẹ́ tó gbé ẹni yẹn lọ sí USA ṣe bí Canada wà nílẹ̀. Mẹ́síkò wà nílẹ̀. Ìbájẹ́ ìlú bá gbé wọn ò mọ̀ pé Brabọ̀dé ń da kinní kọ̀ọ̀kan àti nǹkan yẹn tó wọ̀ níbẹ̀. Ṣé o kọ́jú mi kọ́mọ̀ ni pé àwọn ni wọ́n lẹ̀. Ṣé o US kó máa lágbára yẹn lẹ́mọ̀ mọ̀ kó máa fẹ́ tán lágbára ọlọ́ ẹ̀fúṣẹ́
0: ìṣèlú yẹn. Kó máa ṣe o. Ẹ fẹ́ sọ wọn.
4: Kò pọ́síbù fún adarí ayò kankan láti lọ sórílẹ̀-èdè Canada àbí Mẹ́síkò. In tó wà nínú òfin tí FIFA là kalẹ̀ ni pé Florida ní kí gbogbo àwọn adarí ayò kí wọ́n pàgọ́ sí kán máa pín wọn láti bẹ̀rẹ̀.
0: Tẹ̀rẹ̀ mọ́ tó wà nílẹ̀. Ẹnì ṣéwú ó yá. Ẹ̀sùn akílẹ̀ yìí o. Ọwọ́ ìpẹ́ sàkẹ́kẹ́ ó yà. Ẹ mẹ́lòmí.
5: Ẹ
0: kúrò lẹ́sà o.
5: Ẹ
0: yọ nípa
5: tàbí adarí ayò náà lèmi náà fẹ́ sọ̀rọ̀.
0: Àti mẹ́tú bá wá sọ̀rọ̀ sa o.
5: Mo ní Bọ́lá láti Ìlọ́ra.
0: Welcome sir, Ìlọ́ra ìlọ́bẹ̀ ilé
5: yìí. Mo ní kí àwọn African players tí wọ́n qualified country tí wọ́n qualified rẹ̀ kán protest. First time tí ọmọ Africa tí ó lọ rìfá. Ọ̀rẹ́ kan fojú fo náà. Ṣé àpọ̀rọ̀ ìbàlú hotel iṣẹ́ tó tọ́ ń gbà kẹta yìí náà bá kàrí ó lẹ̀. Gbogbo àwọn tó ń gbá professional match ọ̀rẹ́ káwọn contribute káwọn kọ́ standard season káwọn náà create cup with àwọn Africa. Ọlọ́run
0: ṣàlùwà. Àmì o, bóyá Africa ti gbà pé second citizen ni wá. Kò lè síyàn bẹ́ẹ̀. Torí tẹ bá lè fẹ́ kọ́ common stadium yìí sí ibi tẹ bá la foundation sí. Àwọn èèyàn bíi tí náà wọ́n tún wá kàdà á báyìí. Iṣẹ́ kílẹ̀ ṣe mẹ́rin lálẹ́ sọ fún kẹ́ tó la foundation. Àwọn wo lẹ sọ fún. Wàlá ibẹ̀ ni yóò jẹrà mọ́. Wọ́n rántí ẹnìkan tó lówó oníṣẹ́jì lọ́wọ́ ọjọ́ kan tó bá wọn mọ́ mi lágiri ọ̀fẹ́ faná wọ inú oko. Òpó náà jẹrà mọ́ bẹ́ẹ̀ ni. Ṣẹ́nu òkùnkùn la sọ fún ọpá wa ni. Ìdèlè. Ọmọ mi làwọn láìkẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní kú. Hello. Wájà ìríjà yí ọlọ́. Hello. Wọ́n sọ kankan. Ẹgbẹ́ mi. Hello. Ẹ kúrò lẹ́sà. Yẹ́sà.
6: Mùkà àtàkà ló ń pè láti.
0: Ẹ ṣe pléyà, bàbá pléyà láti. Bùkọ́lá Ṣàkà jẹ́ Morogo tó fẹ́ fún wa ní ìwọ́dù tiwa lórí líìgì ìjágbà láti bí ogun ọdún. Yé.
6: Hello, Lambo.
0: Ṣé Bùkọ́lá Ṣàkà tó ni?
6: Ẹ kú ètò.
0: Ṣàkà lè jẹ́ wọlé. Ẹ káwọ̀ sá.
6: Àwọn èèbó yẹn wọn àká Áfíríkà kó bí ọmọ ọ̀dọ̀ náà kàwọn fún.
0: Ṣé wọ́n parọ́ mọ́ wa ni?
6: Nígbà tó bá yá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ lóòótọ́, agbára ó gbọ̀ kó lọ́wọ́ tiẹ̀. Kó rántí pé Egypt ń lò Lọ́sí àrúlu o. Ike náà rúlu o. Kó fi yẹn ṣe bọ̀ sọ́ ti gé tí àrẹ yẹn lọ. Kò tó bẹ́ ṣe. Kò fẹ́ gbọ̀n kankan rárá. Ó ṣe Áfíríkà yìí. Ọlọ́run ló mọ tá a fi ṣe àwọn aláwọ̀ funfun yẹn.
0: Níta pera wa ni
6: òun nígbà. Àwọn tó tún jára wa náà bí Nàìjíríà, Morocco àti o. Àwọn tó tún lọ pa tiwọn náà lórí tiwa.
0: Ọlọ́run mọ̀ jẹ́ bó ló ṣì tán. Èmi yóò lé bó ló ṣì tán. Onígbà ló pe gbẹ̀yìn pa nǹkan àràtọ̀ fífi kólẹ̀. Prof, wọ́n ní let America tell the whole world the reason the man was banned from entering the USA. The man was banned and to be sincere, nothing will happen again. USA because, against USA because Infantino can never look at one bidder. Alákùkọ̀ ibi gan máa ń wo ni pé ọlọ́run ló dáhùn eléyìí ṣá. Skin láfi àtọ̀ síra wa ẹ́ńjìn burúkú kan náà ló ń bẹ́nu wa. Àwa ọ̀tún wa rẹ́dí àti develop. Lọ́mọ ṣe alẹ́rú ayé ẹni ẹ̀yìn.
7: Ege.
0: Ẹ kọ̀ ọ̀lẹ́ sà.
7: Àwọn ìkọlá ìṣùgbọ́n sọ̀rọ̀.
0: Yes sir.
7: Láti owó di abẹ́rẹ́ ìbàdàn.
0: Welcome sir.
7: Ó dà ohun tó ṣẹlẹ̀ pẹ̀lú Amẹ́ríkà ṣe yẹn. Infantino ó ń fi orí the whole world ló tẹ́tẹ́ ní ẹ Social Africa.
0: Ó sún àfúnni.
7: Infantino. Ti Africa pẹ̀lú kẹ̀dí mọ́ ti yẹn. Ti Africa bá bínú pé bẹ́ẹ̀ ṣe rúdi pátá wà múnáfà Africa. Ta sẹ́ndì lọ. Ìjà tẹ́ni ju Gọ́tọ̀ Rizin. Ẹlẹ́ẹ̀dá padà. Ṣé olówó ń jagun ni? Yóò lọ Africa wọ́n dá padà ni yóò rẹ̀bí ọ̀rẹ́bí Africa tó lọ wọ́n dá padà.
0: Ó máa ṣe o.
7: Wọ́n dá padà yẹn. No, kò sí ìrètí ẹ̀jẹ̀ ní Amẹ́ríkà ó ti wọ́kọ̀ bù ni. Ìfàtínà òde ìwé wọ́kọ̀ tí wọ́n rí oúnjẹ ọjọ́ pé wàhálà wà pẹ̀lú àwọn US láwọn kọ́ńtì kan lẹ́sẹ̀lẹ̀. Àwọn kọ́ńtì tí wà láti ẹ̀jẹ̀ wà pẹ̀lú wọn àtàrẹ́bí yẹn tí ó dẹ̀wò fún Mẹ́síkò.
0: Ẹ ṣeun sá o.
7: Àti Canada.
0: Ẹ ṣe sá o. Wọ́n
7: fi dúró.
0: Ẹ jẹ́ àmọ́ ìdágbére o. Akí Alhaji Elio. Ọ̀ṣẹ́pẹ̀ ìdáhùn ọmọjowó làwọn tó mọ tíìmù nìyẹn. Akí Alhaji Imperial náà. Ìbàrẹ̀ ọmọ mi. Bravo Dayanmo Baba Victor Dibeji. Owó bàbá Nelson. Tó a máa pàdé lọ́la lógo Ọlọ́run kí lè níná. Ení Tuesday kàlẹ́ndà ti dàrú kọ́lọ́run kó là wá ń bẹ̀ ni. Mo láti ẹ̀wà dọ̀ràn lẹ́ẹ̀gan Ọlọ́run. Kò ní ṣéwu. Èmi kí n lórúkọ gbogbo ìgbé pátápátá àwa ni ẹ̀dá bí Bọ́lá Lamid. We love you. Bye bye.

ajẹ lọ sọka tó ń polówó ọjà kí ń polówó àwọn ọjà náà tí ń bá polówó ọjà tí ń bá padà dé àwọn aláǹfààní àti tẹ̀ ẹ́ gangan sójú ẹ̀ gangan ẹ̀yìn ìjọdẹ́lẹ̀ ìjìnlẹ̀ ṣẹ́ ti wà ńbẹ̀ oyè ẹjẹ́ àtújọ ṣé o ẹjẹ́ ṣe birthday special lénìí ẹ mo rọwọ yín o ẹ̀yìn tẹ́ ẹ náwó sí à ẹ̀yìn tẹ́ ẹ sì náwó sí wa náà mo kí yín nǹkan ó jọ rọrùn fún gbogbo wa ní àsìkò nǹkan ṣe dáadáa fọ́pọ̀lọpọ̀ àní bá láyé fọwọ́ ti jáde ẹjẹ́ ń lọ pààkì ń bọ̀ báyẹ̀ kú

ẹ káàbọ̀ padà láti ẹ̀ka tó ń polówó ọjà tá a ti polówó àwọn nǹkan tá à ń tà fún yín ẹ mọ̀ bí láyé iṣẹ́ ní gbogbo ọjọ́ ṣẹ́gun báyìí eré ọpọlọ la máa fi ń ṣe abala ṣó lè gbé gẹ̀ẹ́sì láwà ọyá wa gbé gẹ̀ẹ́sì ṣó mọ orin yìí àkùsẹ́ tí ò fẹ́ẹ̀ mọrin yìí o ọyá lórí orin yìí mo ti gbélé 2000 ti wà lórí ẹ̀bẹ̀ yẹn bó bá wa ṣe ń lọ sókè sí yóò máa lọ sókè sí ó bá dẹ̀ tó ti ń láǹfààní àti gbé gúnra wọn yóò rí ó mọ̀ wálẹ̀ díẹ̀díẹ̀ sí i.

0: ẹ ti mọ nọmba tó já sí iléeṣẹ́ wa yìí 32 FM 94.9 Laughter House Premier Hill Mokola ní Ìbàdàn ọ̀nà ni 0705549 àti 09062 9049 a sì tún lè lo 08097949 kó ṣe àti jága ara ga ni óyá ẹjájọ kọ reality yìí kò sẹ́ni tí ò fẹ́ mọ̀ dr sikura ìdè barista olóògbé ọlọ́run bá tẹ bàbá sáfẹ́fẹ́ rere àwọn eléyìí kọ orin gan.
1: Nureni Karimu. Ẹ̀rí bẹ́ẹ̀ ni.
0: Mo rántí pé ńgbà tá a wà ní skul bí wọ́n ti máa ń pè wá nù.
1: Bẹ́ẹ̀ ni.
0: Mo rí ní kàrí mú.
1: Nígbà tó láńgbé sí kí máa bóyá wo lè gbé
0: gẹ̀ẹ́sì. Ṣáà lè gbé gẹ̀ẹ́sì igẹ̀ ìkí.
1: Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni.
0: Ẹ ti láyà. Àyà yín kí gbàǹgbà.
1: Bẹ́ẹ̀ ni.
0: Ọyá.
1: Ìmì báwo ló pọ̀ ọ́là, àyíndé òkun parí wọ̀ta, ìta fún yìí,
0: But I saw one was a one season in Obey. Yes, another 2000 what he draw Gilegbin by. Yeah, Jama, what you are, Danny? Hello, me, no, you see, the man for so long, Pully. You found this, you're my darling, Leroon. You're my bad, you're a little bad. And your color radio, good, you won't see. You're my big, good one.
1: I love you.
0: Bẹ́ẹ̀ bá yẹ̀tẹ̀ dé Ìbàdàn tó bá fẹ́ kọ àgbókojó yẹn yóò fẹ́ le tó fẹ́ kà fún
1: yín
0: ọ̀tọ̀ ní tí ó kà sí pọ̀tì àwa ló yẹ pé kọ̀ mọ́ ni.
1: Ẹ
0: mọ́ rí ẹ mọ́ ọyẹ ẹ dá sí ẹ ti ń dá sí ọ̀rẹ́ dì í. Hello. Ẹyẹ ẹyí rédíò yín lẹ̀ kẹ́ ẹ gbé gẹ̀ẹ́sì tán yányán ẹyí rédíò yín lẹ̀. Ẹyá
1: náà. Ọyá.
2: Ọ̀rọ̀ tó ń jábọ̀ ẹ̀dẹ́ tó mú mọ́ra tí yóò sọ̀rọ̀.
0: Ẹ kọrin bọ̀dá yìí.
1: Kí ni mo rí kọ bàbá.
0: Kí wàá lè wá fẹ́ dá sí
1: ìbọn. Mo kẹ̀ láti Alhaji Barista ni.
0: Orin wọn náà lẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ bá ẹ wà mọ bàrí kankan lórí lára àwọn popular song ẹ ni mo tún play fún yìí.
1: Ijó ọlọ́mọ
0: yìí ta ní ń bá yín sọ̀rọ̀ ọdún bọ̀dá kílẹ̀ gbọ́kàn yín lẹ̀kan láti àgbébílẹ̀ lẹ́gbẹ́. Ava Kasim lati bo lele
1: pe lati agbokojo
0: orin ta ba play leyin o ko re e wa gba owo oye yin
1: okay
0: orin ta wa ba play leyin o ko a wa bun yin lowo ko ye yin
1: oga awon mi ti e ba tun play ma tun ka se pesa
0: mi leyin abi
1: beni beni beni
0: Ava Kasim e ti so 2000 nbe yen inu ogbele
2: yo
0: alaboyun le ti wa di what is it inu

0: abẹ́ ń sọ orin ẹni basmela lójú ti yin gangan ẹ ń kọ orin ni abẹ́ ń jẹ orin
1: mo kọ
0: isa ẹ má gbà bébí bá fọ́ndẹ̀ lówó yín kú o bó o ní tẹ́ ń bá yín fi rẹ̀ pààrọ̀ sí àbí bó.

0: ìlú ewo ẹni sùúrù jẹ ìlú wo lẹni ṣé ẹ ra lu ṣé ẹ ra lu lẹbi lè yà wà lálẹ lu olórin gé ìkọrin
1: bari
0: ilé ìta fún yín gan ẹ tí ì plé ẹ
1: èmi ò máa ń pa àyàn
0: ìwo lẹ wá mọ̀ ń pa ẹ
1: bari ni bari gangan
0: ọyẹ ẹ gba bari.
1: Ọlá Nàìjíríà àyígbèrò Olúwa àmàdà ayẹyẹ àwa fàyè ṣe ọ̀rọ̀ Nàìjíríà àyígbèrò Olúwa àmàdà ayẹyẹ àwa fàyè ṣe.
0: Ẹ kọrin mọ̀mọ́ ẹ kọrin.
1: Oṣù ni kò tí ì kọrin.
0: Ìjọba bá kọ nǹkan.
1: Ilá ilà ńlá o, wọ́n mọ jìyà rẹ̀ sí ní ìlà ìlú. Bó ṣe lọ bì? Akáyìndé lọ́wọ́ láti mọ̀ ọ́tà. Òjíṣẹ́ ńlá ọmọ láti jù láàyè. Ara láyé ní àtàlà ẹ̀yọ̀bọ̀ àná bí o. Títẹ̀rì oyún ń bẹ ní ipò tí pẹ̀lú àlùjò ẹ wá gbọ́nà ìyá mi.
0: Ìyá orin ara yín lẹ̀ ń kọ́ o, bí bàrí ṣe kọ́ lẹ kọ́ o.
1: Lẹ́díyà ìyá ẹ̀fẹ́ ti gan, lẹ̀fẹ́ pẹ́tẹ́ tí mo bá na ní pọ̀ pa o. Ẹni yóò kọ́ tábà má owó nítọ̀ ohun ẹ̀ kò fi bínú, ó sì tún wọ nítọ̀ ohun ẹ̀ kò rorí sí. Ilé ayé ta wà yìí, àtọ̀gbáńgbá, àfọwọ́bà sí ilẹ̀ ilé ayé, ṣebí kú náà ni ó gbẹ yí ẹ̀dá o. Ẹrù kan tó bà mí rárá o, torí mo lálá.
0: Ìyá. Ẹyìn sólẹ̀ ẹyìn sólẹ̀ mò ń gbádùn ẹ̀. Nẹ́tíwọ́kì. Nẹ́tíwọ́kì fẹ́ yọ owó yín lọ. Nẹ́tíwọ́kì fẹ́ yọ owó yín lọ. Ẹ bẹ nẹ́tíwọ́kì o.
2: Torí ọjọ́ iwájú tó ń bọ̀ lẹ́yìn.
0: Torí ẹ ní.
1: Torí ká o bá lè rí lóyún o, a lè máa ṣe é sọ ní ìtumọ̀rò, ẹ bá gbọ́rọ̀ o.
0: Ẹ ti ní starting gbọ́dọ̀ jẹ́ ní finishing ni o. Ẹ gbọ́rọ̀ o.
1: Bàbá Ọláhun pọ̀ sí ẹgbẹ́ nílé o.
0: Ẹ ní sùúrù. Nígbà
1: tó ń ṣe Yorùbá ronú, àti ṣé Yorùbá nìkan náà ń bá wí? Kì í ṣe Yorùbá nìkan náà ń bá wí?
0: Àti ẹ ní sùúrù.
1: Ìyá ń bá wá gbọ́ o.
0: Bẹ́ẹ̀ bá ti mọ̀ wí. Bẹ́ẹ̀ bá ti
1: mọ̀.
0: Ẹ̀lò o.
1: Ẹ̀lò.
0: Ọmọléèwé mọ̀wé ju tíṣà lọ. Èmi ń tíṣà ọmọléèwé lẹ́yìn. Bá ti lọ ẹ̀rọ̀wé. Tẹ́ bá ní explain nínú wáyẹ́ẹ̀kì. Tẹ́ bá ti wá lọ rí explain. Ó rán gé ẹ ni. Ara yín ti ń yàgò. A fẹ́ lọ polówó ọjà. Ṣé ẹ pè padà? Ó kè sà. Ẹ tí ẹ bá ti padà sí kiri báyìí kẹ wá pò padà wọlé kẹ ká mọ bí tá a lò. Ẹ jẹ́ àpòlówó ọ̀jẹ̀ kú kalẹ̀.

0: ẹ̀dá bọ̀ padà hello ẹ ti jà mọ́ ìyá ẹ̀ lọ́wọ́ hello.
1: Ẹ kú lọ lẹ́nu.
0: Ó kọ yín o.
1: Ó kọ mi Adédáyọ̀ Ibrahim.
0: Adédáyọ̀.
1: Ibrahim.
0: Láti.
1: Láti Mọ́níyà.
0: Mọ́níyà ń bàdàn.
1: Bẹ́ẹ̀ni.
0: Ok na. Oya.
1: Oya.
0: Ṣé a fẹ́ lè rí àbí mú mi wá?
2: Olè náà dá.
0: Ẹni sòro ṣé bẹ́ẹ̀ mọ òfin wa lórí ètò yìí.
1: Mo lè lè darapọ̀ mọ́ inú o.
0: Òfin wa ni pé ẹ ní ṣáájú olórin kọrin ẹ ní gbègbè kẹwà lẹ́yìn ẹ jọ máa kọ ìyẹn ní òfin ọlọ́kàn balẹ̀ pé ẹ jọ ẹ mọ orin yẹn ẹ jọ ń kọ ni. Oyè yín.
1: Oya fi yé mi.
0: Oya na 2000 ti wà ń lẹ̀ bẹ́ẹ̀ yẹn tẹ́ ẹ bá ti ṣe mi tẹ́ yóò máa já wálẹ̀ yóò máa já wálẹ̀ a dẹ̀ ní ìṣẹ́jú kan sí méjì tẹ́ máa fi lu abala yẹn your time starts

ìràwọ̀ kan yọ ọmọ ìlú títì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà pẹ́jú sí àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dájú tú fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dájú tú fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté prẹ́míà mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣe wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ ààrẹ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 fm lóṣùpá àràn káyé 94.9 lọ bá wọn.

àti tamato dìrọ̀rùn bá. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà. Eléyìí tó dúró re ni. Àbí eléyìí tó ti gorí odó. Tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò. Àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu. Tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀. Kẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus, trailer. Ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333. 09083013333. 09083013333. And

0: ẹgbẹ̀ máa
1: rẹ̀.
0: A sọ fún pé kàṣíbẹ̀.
2: Ẹgbónú ni, ẹ̀kára yín ni,
0: ó sọ ẹ̀kọ́ ní ti yàn mẹ́wàá,
2: ẹ̀jẹ̀ kọjú ti bí látàárọ̀.
0: Daddy, I'm sorry, sir. Daddy, sorry, ẹ mọ̀ pé gbogbo nǹkan tí mo ń ṣe látàárọ̀, ẹ mọ̀ pé I include yín. Bá sì mọ̀ pé normally kò yẹ kẹ́ tí wọlé. Sọ bẹ́ ṣe mọ̀ pé yẹ kẹ́ excuse wa ni.
2: Sọ́ni kí ni mi ò lè excuse yín, wọ́n jẹ́ kó yẹ wípé àgbàrá ò nílé wó, onílé ni ò n

lẹ́sẹ̀ ẹ̀sán tí mo dárúkọ yìí. Àwọn wọn dífá fún ọ̀rúnmìlà lọ́jọ́ tí ọ̀rúnmìlà tó bínú kúrò láyé tó ń lọ sóde ọ̀run. Wọ́n ní ìwọ ọ̀rúnmìlà kí ló dé tó fi ń bínú kúrò láyé. Ọ̀rúnmìlà ní ogún dé o, ọmọ aráyé fẹ́ pa mí ni o. Àwọn ọmọ aráyé ni o, wọn ò jẹ́ káwọn ọmọ mi lówó, wọn ò jẹ́ káwọn ọmọ mi bímọ, wọn ò jẹ́ káwọn ọmọ mi ríṣe, wọn ò jẹ́ káwọn ọmọ mi lálàáfíà. Wọ́n ní ìwọ ọ̀rúnmìlà, má wulẹ̀ bínú lọ ọ̀run.

fún ọ̀run mìlà lọ́jọ́ tá à ń wí. Wọ́n ní bó bá délé kó fi àwọn ewé kó fi lé àwọn ọmọ ẹ̀ lọ́wọ́. Pé látọjọ́ náà wọ́n bẹ̀rẹ̀ sí ní lówó. Àwọn ọmọ ọ̀run mìlà wọ́n bẹ̀rẹ̀ sí ní bímọ. Àwọn ọmọ ọ̀run mìlà wọ́n máa rí ṣe. Àwọn ọmọ ọ̀run mìlà wọ́n máa lálàáfíà. Àpapà ó já ewé tiẹ̀ ó ní ewé kan tèmi rèé o. Akọ̀ọ̀kọ̀ ó jáwé tiẹ̀ ó ní ewé kan tèmi rèé o. Akọ̀kọ̀dàgbà òun náà jáwé tiẹ̀ ó ní ewé kan tèmi rèé o. Apàwòrò ṣadóṣù òun náà jáwé tiẹ̀ ó ní ewé kan tèmi nìyí o. Apọ̀ọ́dúnrún ọkọ ọlọ́kọ má jáyà lólo òun náà já tiẹ̀ ó ní ewé kan tèmi rèé o. Ọláṣègbín ìjà ṣẹ̀rẹ̀ ala tó rú kan rún ẹ̀gbọ̀n òwú ò gbọ́dọ̀ fojú kanná. Ẹ̀ka àlẹ́mọdé.

kò tọ́jọ́ kò tó ṣù kò pẹ́ kò jìnà. Àwọn ọmọ ọ̀run mi làwọn bẹ̀rẹ̀ sí ní lówó lóòótọ́. Àwọn ọmọ ọ̀run mi làwọn bẹ̀rẹ̀ sí ní bímọ, wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ́lá, wọ́n ń kọ́lé mọ́lé, wọ́n ń lálàáfíà. Ǹjẹ́ bí kú bá ń lé mi bọ̀ wá, ifá ìwọ ni rọra dọ̀bò mi. Béwé ti ń ràdọ́ bo obì, bí omi ti ń ràdọ́ bo yanrìn lódò. Àrùn, òfò, ẹ̀gbà, èṣe ló ń lé mi bọ̀ wá, ifá ìwọ ni rọra dọ̀bò mi. Béwé ti ń ràdọ́ bo obì, bómi ti ń ràdọ́ bo yanrìn lódò. Kìí pẹ káàbọ̀ sórí ètò yìí o. Èyí mo fi ń kí yín pẹ ká lẹ ẹ kú lé o.

kò sẹ́ni tí ó sọ pé wọ́n mọ̀ pé ẹ̀wọ̀ ọjọ́ lé torí pé wọ́n ní bí ẹ ṣe ti láyé ni ẹ ṣe lọ́rùn kì í ṣe bí ọgbìn ẹ̀wọ̀n o ìyàtọ̀ ń bẹ́bẹ̀ nílégbé ni ẹni ẹ bá wá wí fún ọba jẹ́ ọ gbọ́ èyí tí ọba gbọ́ yóò gé ìka àbámọ̀ jẹ torí pé tó bá dé ọgbìn ẹ̀wọ̀n yóò mọ̀ pé ayé yìí ó pé méjì lálẹ́ yìí torí pé mo ní àlejò lórí ètò lálẹ́ yìí ni fẹ́ dáyélágara wọ́n ti ra bí ìṣẹ́jú bíi mẹ́wàá síbẹ̀ lógún rẹ ká tó parí ètò yìí torí ìdí èyí ìfẹ́ túré kó gbogbo ẹ̀ pọ̀ ká lè máa jọ́dún ẹ̀ dáadáa ká sì bu omi ọgbọ́n ibẹ̀ mú ọgbọ́n ibẹ̀ ní kẹ́ kíyèsí dáadáa o ẹ rí pé lẹ́nu jọ́mẹ́ta yìí ó ti kú òní pé èmi ọmọ tí ń sẹlẹ̀ nàìjíríà èmi ọmọ tí ń sẹlẹ̀ ní ọ̀yọ́ state ajínigbé ni lọ́tún ló sí o kọ́lọ́wọ́ mọ́dìwọ́ dí àwa gbé láfi ń dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ ọlọ́pàá àbújá pẹ̀lú ìfowósopọ̀ àwọn méjèèjì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n yọ wá nínú ìlà yìí lò ó àwọn ajínigbé kan táwọn àti ẹ̀kọ́ rògbòyá bá nẹ́ẹ̀tì ni wọ́n táàpì kidnappers àwọn ajínigbé ni wọ́n nílùú wa tí ọlọ́ba tó níjóyè nílùú ìbàdàn adúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá gidi gan o adúpẹ́ lọ́wọ́ yín a mọ̀ pé èyí táwọn bá nẹ́ẹ̀tì ṣe gangan ọlọ́wọ́ ọba adédùmarè yóò bá wa dá sí ìyò náà àádùdúpẹ́ náà kẹ́yìn náà ni tọ́lọ́ bá wa dá àwọn ọmọ tí wọ́n kó bá wa dá wọn padà kọ̀ wá tán síbẹ̀ o ẹ̀yin ọmọ nàìjíríà mẹ́wàá ṣẹlẹ̀ lórí yẹn o ẹ dákun ṣé tí a bá ṣe iṣẹ́ tọ́rọ́fù bí orin sáìdì òṣùpá sáà ní jẹun ni tá a bá ṣe iṣẹ́ tọ́rọ́fù iṣẹ́ bú iṣẹ́ láabi sáà ní jẹun ni lálẹ́ yìí èyí tí mo tó mú wá fún wa àwọn eléyìí náà ń bẹ lọ́gbẹ́ ẹ̀wọ̀n o kò yẹ yín kí ni wọ́n ṣe tó gbé ọdọ́gbẹ́ ẹ̀wọ̀n ẹ jọ fúnra yín òyìn àbí ló elio wá àbí sílẹ̀ fún wọn mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ajínigbé làwọn náà o àwọn mẹ́ta ikọ̀ wọ́n máa dá àkọ́kọ́ ọkùnrin kan àwọn tí wọ́n mú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà tí wọ́n lọ gbé ìyá àbejì àti ìbejì pamọ́ ìkan bẹnu wọn tó ń dá akọ ifáyì àwọn ẹ̀ta tí ọwọ́ tẹ̀ yìí ìlú ògùn ẹ̀rẹ́kùtà lóògùn state ni o ló ti ṣẹlẹ̀ no ogun forest ló ti ṣẹlẹ̀ ìkan jẹ́ anayo simon ìkan jẹ́ chukwuma bartholomew ìkan jẹ́ jibuose ọgà wọ́n wá dá akọ ifáyì náà ifáyì ògbólógbò ajínigbé ni kọ́lọ́ba kọ́mọ̀sọ̀mọ̀ tí a ní ajínigbé apamọláyé abamọláyé jẹ apamọláyé sunkún àyẹ̀bọ̀dẹ ti máa ń wí kọ́lọ́ ọ̀sàdùn ti wá káwọn ọmọ irú àmọ́ báyìí nínú ẹbí tíá a sì lẹ́kọ̀ọ́ fún wọn ọwọ́ tẹ̀ wọ́n o ìgbà wọn ti ń ṣe sí ajínigbé tọ́jú àti ìmọ̀ lórí mìíràn kan mọ́ lórílẹ̀‐èdè wá sí ju ajínigbé lọ tàbí bandit bẹ́ẹ̀ bá lọ́mọ mí tẹ̀lé kọ́mọ mí wà lọ sí skul nísìn ọmọ kan skul ló ní sísá mi dà pé òun ọ̀ lọ skul o òun ọ̀ lọ skul kí ló dé sọ̀tún lọ skul ó ní torí bandit ni ẹ dákun àti bandit àti kidnappers àwọn ajínigbé àti boko haram kí ìyàtọ̀ láti bí àwọn tá a dákun yìí gan náà nǹkan máa ń ṣẹlẹ̀ gan o nǹkan ń ṣẹlẹ̀ gan o kí mo wí nǹkan ṣẹlẹ̀ o kọ́lọ́ ọ̀yàwáyà àsìtáánì kẹ́mọ̀jì ọmọ tí a gbé o.

0: ti lagun fun won te gboro le lo ti re bo ni ti to won fi te won bo ni ti di egbe lo won pa bo won ti gbogbo kini bo ni ti se epe te ba mo koko ti le ni o si 94.9 bayi epe te ba mo koko gban e tun gbo eleyi o le tun yato o iko awon ti jiri gbe won pe ona meta aba won ni ayere ni le yo loko awon bo Nigeria la re yin won ede ba mo epe o epe eni ko gbo ta leyi o ke si mo si program ni da da se manto yi awon eleyi se ti na to to owo te wa kan na ni e gbo le do nsin
1: a le da eji mi Anayo Simeon. Anayo Simeon.
2: Chukuma Basiomi. Chukuma Basiomi. Nipa kidnapping. No, we made everybody. So, Palon Shanu. Tori bi mo se wa nbe bayi ko to di pe won ti arrest mi mo. Mo ti sigura Olorun pe ijo kijo. Mo foruko mo mi gan sigura ijo kijo tin ba se ase ma se. Ijo eni kile mo ba mi.
0: Se mo lori e.
2: Reason ni pe ki se intentionally. Mo mo ni aburo kan ton pe ni Fine Benjamin. Aburo yen ati jo wa ni je wo mi se fish kan ni mo se. Ise ni to wa nje wo bo se wo mi gan. Àtìgbà tí mo ti jáde lórí pé bóyá wọ́n ṣe investigation lórí mi anybody máa wà shock torí mo ń ṣiṣẹ́ kárakára mi ò fìgbà kan ṣọlẹ̀ gbogbo bí operation gan tó ń sọ̀rọ̀ yìí náà mi ò rí ó mi ò dẹ̀ dípé bí ń pa mi gan torí gbogbo ìgbà tí mo ń ṣiṣẹ́ tí mi ò tiẹ̀ mọ́ ń pa anything mo wà òkè jù báyìí lọ to cut it short. Inú ayé mi tí ń bá tó ayé wa ọlọ́kàmúgbé máa pé anybody máa gbàdúrà ká má pàdé ẹni tó yẹ pé in short nǹkan tó gbé mi wá débi ni pé operation ti Fine Benjamin tó tì mí sí.
3: Irú operation wo?
2: Operation kidnapping
3: àti
2: murder. So bàbá àti Fẹ́mi ọmọ ìyàwó kan ló ní ká lọ. Alọ̀rọ̀ ọ̀bọ̀ torí kíni ó ní iṣẹ́ tí mò ń ṣe láti ijọ́ yìí pé kí o sí nǹkan tí mo fi ṣe pé kí n wá bá ṣe máa ṣiṣẹ́ darapọ̀ mọ́ òun ṣiṣẹ́ wá ní iṣẹ́ ò ló ń ṣe ó ní abáti ẹ̀rọ ọ̀bọ̀ pé àbárówó lọ́rùn àìfi sustain. So bí ọdún mélòó ṣe máa ń wá látànàbà tó máa ń ṣe bẹ́ẹ̀ bá mi ń sọ̀rọ̀ kí máa lera mọ́ máa padà ìgbà tó yá ṣe ló bẹ̀rẹ̀ sí wá ń ra pọ̀ mọ́ níjẹ̀bù tó máa ní òun gbé lọ fún ìyàwó òun lánàbàrà bó ṣe wá ń ra pọ̀ mọ́ yẹn ìdàmì tó bá ti wọ́n máa yà sọ́dọ̀ ló máa ní òun àgbà pọ̀ mọ́ lọ́rọ̀ kan ṣá iṣẹ́ pọ́ǹdì yẹn náà kò fọ́ńṣọ̀ mọ́ torí ṣiṣẹ́ ẹ̀ kò fọ́ńṣọ̀ bí ti tẹ́lẹ̀ mọ́
3: kò sọ̀mọ́ àti torí pẹ̀ ti rọ́nà mí.
2: Yàtọ̀ sí kò fọ́ńṣọ̀ lẹ́nu pé mo padà accept nǹkan tó sọ most wọn náà ti padà sí pọ̀ mọ́. Àwọn kọ́sọ́mà wa tó máa ń ta máa ń bá wọn ṣiṣẹ́ most wọn ti padà sí di pọ̀ mọ́.
4: Pọ̀ mọ́ làwọn dẹ̀ ń ta àwọn ẹ̀ṣẹ̀ já mọ́.
2: Bẹ́ẹ̀
4: kí ló fà á tó jẹ́ pé ìyàwó yín lè jọ ṣiṣẹ́
2: ìjínigbé yìí. Ìyàwó mi tó gbé tiẹ̀ wọ́n ti mú mi tó gbogbo aná la wà ń bíbà kò mọ nípa jínigbé yẹn rárá. Torí kò pọ́síbù sí kí máa sọ fún ìyàwó mi pé à ń jiyàn.
3: Ṣùgbọ́n mọ̀ pọ̀ ń jalè.
2: Nǹkan tó mọ̀ nípa bí Fine ṣe lọ gbà pé kó ju ilé alájà for the first time fóun. So the last ni pé ransom tí Fine fún mi pé kí n fún ìyẹn ló fi mọ̀ pé o lè ní Fine lọ jà ń bẹ̀. So later day kò wá mọ̀ torí gbogbo bá ṣe ń ṣiṣẹ́ náà mò ń lọ sóko mò ń ṣe gbogbo ẹ̀ mi ò stop iṣẹ́ káti ẹ̀ níṣẹ́ pọ́ǹdù lọ́mọ́ mo yìí ń dákun.
3: Ìrẹ́mi ni mo ti lọ báyìí lẹ́ti lọ bí yàn
2: gbé. Ẹ̀mi ẹ̀yà méjì ni mo ti gbá darapọ̀.
5: pe meji test lo yen
4: meji afẹ meta
5: e meje eyan meji ni ga ti jigbe so de le pe boya
4: ati omo yawo yen ti won ni won pe
5: yen se femi ati baba defe
4: baba defe
6: alaja nko
4: alaja oni pomo ti won ni won pa omo e nko
5: mi o ba won
4: won lo kuwo kan fun yin 130,000
5: en
4: lo mike dada
5: 130,000 iyen ni robbery akoko ti yawo mi juwe fun won later to ti juwe fun won to ti lo gbawo yen lo wa ngbeyin lo nsise
4: se iyen ni omo eni ti won ni won so si konga
5: beni beni beni
4: tele won lo kun yen abi
5: ato
4: meji titi omo yawo
5: ati baba defe
4: adefe
5: beni iyen ni mo ba won nipa lati gba yen na ni mo de sa fun won de ti pe later di no ti mo lo sondo ti mo lo nsise oko lohun ma pada wa si ni mo pada gbo pe won mu ifanyin ọ̀nà ẹ̀ matthias
6: mo
5: dẹ̀ ti ṣègbúra pé mi ò bá wọn ṣe ẹnìkan ẹ̀yìn ẹ lọ́wọ́ wẹ̀rà ń kó àwọn ẹlòmíín ní ọ̀gá mọ́ra ìyẹn ni iṣẹ́ tí wọ́n ti padà lọ sí ọ̀dọ̀ woman ẹ̀ pé ọlọ́jí ọmọ gbé àti ìyá àtàwọn kọ̀ọ̀kan tó dẹ̀ ṣe lẹ́yìn ẹ̀ so nǹkan tó fa kò fa ni pé bọ́ ṣe wá gbé àwọn kọ̀ọ̀kan nú wọn àwọn tí wàá dárúkọ pé àjọ wà nú iṣẹ́ yẹn.
4: Tó
5: bá ń pè ní tètè sọ fún ìyàwó mi pé iṣẹ́ báyìí láti pọ̀ yìí torí ìsìn sí. Tó bá ń pè ní tètè sọ fún ìyàwó mi ló ṣe é ṣe kó ṣì nílé tí. Ọlọ́run
6: dáríjì mi.
5: Èmi fún ara mi gan bá ṣe ń ṣe náà ẹbí ọkàn mi náà ó ń dá mi ó ń dá mi. Ọmọ ìfàyìn ọlọ́run ṣàánú àìmọye ìgbà tí wọ́n ti ń sọ pé ẹ̀kọ́ tí mo kọ́kọ́ gan gbogbo aráyé ẹni nàìjíríà tẹ bá ti réyàn tó bá ti fi ọ̀rọ̀ tí ò jọ mọ́ ọ̀rọ̀ tó ọ̀nà tó tọ́ sí kí àwọn tètè pariwo kó tètè pọ́lọ́pàá kó àrẹ́sìtẹ̀ kó mọ bó ṣe máa yẹra fún tó bá pé mo mọ̀ gan ni mo ti ń sọ ẹ̀mélòó tí mo tẹ̀ ti sọ mo ti sọ ó bú lójú àwọn èèyàn mi pé ó yẹ kí n ti kúrò oúnjẹ gbogbo gan torí ọmọ ìfàyàn tí n bá yẹra fún náà kò jẹ́ fimílẹ̀ lọ́rùn bá ti kúrò oúnjẹ gbogbo ṣe ṣe ẹnikẹ́ni tó bá ti rírò èèyàn bẹ́ẹ̀ kó yẹra fàbí kó fà á lé ọlọ́pàá lọ́wọ́.
0: inú igbó ni wọ́n ti mú wọn o ẹni àkọ́kọ́ náà gbọ́ lẹ́nu rẹ̀ yẹ chukwuma bartolomew inú igbó ni àwọn ń gbé tiẹn àwọn kidnappers yìí àjìnígbé ẹ gbọ́ lẹ́nu ẹnìkejì lọ́kọ̀ọ̀kan kọ́ lọ́nà jẹ́ kí àsìkò yìí kó tó fún wa ni àbẹ́rí àwọn ń gbénu gbó ọmọ ọlọmọ wọn lọ dán kúnlẹ̀ ń bẹ àtọkọ tí wọn bá wọ náà wọn ọmọ wọn wọ ha ọ̀rọ̀ lẹ́dọ̀ kejì ẹ̀dọ̀ kejì ẹ̀dọ̀ lẹ́nu tiẹ̀ náà.
1: Máa tó 40 ṣá. Bóyá 40 kọ́sà ní kan.
4: 40 ṣá ìmọ̀ ọmọdún yìí
1: ni. Ọmọ.
0: Ẹni kejì nú wo.
4: Ọmọ olúbo ni.
1: Ẹ̀bọ̀yìn.
4: Ẹ̀bọ̀yìn.
1: Yẹ́n máa.
4: Ó ti tó ọdún mélòó lẹ́sìn pé ìpínlẹ̀
1: Ògùn. Máa tó 11 years now.
4: 11 years,
1: iṣẹ́ wo lẹ ń ṣe? Iṣẹ́ kòkó ni màmá.
4: Iṣẹ́
1: kòkó. Yes, mọ̀ mi.
4: Bó wo lẹ ti ṣe?
1: Òkè ọwọ́ àtàlágà.
4: Òkè ọwọ́ àtàlágà ní.
1: Ní oko ni. Ìyàbú gbóyin.
4: Ìyàbú gbóyin. Kí ló gbóyin tí lè ṣe ọlọ́pàá?
6: Akọ́ máa sọ
1: sí o. Fóònù ni. Mọ́dà fóònù lọ wọ ifá yin.
4: Ó yẹ ṣàlàyé báwo ni
1: ṣe jẹ́ fún mi. Ifá ó gbé fóònù wa lẹ́njọ́ yẹn. Ó gbé wa lọ́dọ̀ ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ mo sọ pé kò sí ọwọ́ ẹ̀ kọ́ wa bá mi mọ́ ra torí ẹni. Ó padà ṣẹlẹ̀ pé a ti wá Ifeanyi Ààrí so àwa wá fóònù yẹn so nígbà tí wọ́n gbọ́ pé fóònù yẹn kòkòrò rà ní ìwú jí ni o mo gbọ́ fóònù yẹn sọnù.
4: Okay, sorry, let's speak in English or Pidgin so that people can understand what you're saying.
1: Okay, ma'am.
4: Okay, how do you get to Elewero?
1: Because of that phone, get me to Elewero.
4: What phone?
1: Yes, mama.
4: From
1: Ifeanyi hand. Ifeanyi
4: hand. Do you know Ifeanyi before?
1: No, I don't pay you.
4: You have got the same
1: phone? Yes, ma'am.
4: Okay. Like, how many years have you known Ifeanyi now?
1: You don't. You don't think I know where I know because in the con it's a con village. It's a con village.
4: So when it's sold the phone to you,
1: yes.
4: How much did you buy
1: it? I've been at 60. Yes, ma'am. Yes, ma'am.
4: What type of phone is that?
1: Oppo.
4: Oppo.
1: Yes, ma'am.
4: So now, how come you know you go to Ibadan?
1: As the funny. I just said the food. I no be get them. Na story food. So see, I come to where the food.
4: Do
1: not pass me where to am. I still give them. They say if you go far now you go see. I say
4: what happened.
1: They say that.
0: Sabatozele, ele ira foro logo wani. Bi awon se ti se adigbe de tun ti adigunjali won tun rob ara won eru ti rob ni wura ninu eru ti rob ni eleyira igbe won si te awon eyun na ebo le ko awon oja won te rob bule ko si adigbe la mo yin si tun rob ri kan ti yin ah ida won olodibo the capital offenses ni awon committee ntian. All of my family or Matobo, you are quite a job to do. Oba, be Babe. Would you worry, where they are on Facebook, where would you go? Ama, one of you going to Lidok and to Loon at the end. You know, but one be Ogu Forest. You believe what it tell me data. And I use Simon. To come up to do.
1: Ana yo Simeon.
0: O le keta. O an pe ki joba dari ji o. Abi ati dari ji o ni. E de abi fo ba di ogbo o. E ti o ba gbo. Mo se ba so. Yo fi ka baba hanuna ni. E won ti ojo le. Te be gbo. Nigba ti e de elewe ran won ni won se statement won kaluku won de wara won se ta si won ti a paro nigba de ile ejo na bakan na ni adajo ni o ya gbo yin iwo ke lo ribadi won si abekuta ogbe wa abekuta bi se soro yi ogbe wa abekuta la me ta yi wa ogbe won ni abekuta ni an wa ha lẹwọn tí o sì jọlé o ma se o ìjẹ́jẹ́ yóò bá sí tó yẹ pé onílé sunlé mọ́ ọkẹ̀rẹ̀ onílé balẹ̀ tá ń ránṣẹ́ láàbí ṣe

0: tó bá ń gbọ́ wa ni ní alé ìní.
1: Wọ́n ń gbo dáadáa.
0: Àwọn tí wọ́n bá ní ọmọ tí wọ́n ṣe jàǹbù ṣùgbọ́n tí wọn ò rí cut off mark. Ọmọ tó bá ṣe jàǹbù tí ò gbà tó 200 marks a mọ̀ pé irú ọmọ báyẹn kò rí cut off mark nìyẹn. Irú ọmọ bẹ́ẹ̀ a wá máa gbèrò pé bóyá tó bá di ọdún tó ń bọ̀ kó ń lọ ṣe jàǹbù míì àbí tó bá di pé kó má fi lè waste time bóyá kó ń lọ sí poli àbí kó ń lọ sí yunifásitì kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí kó ń lọ gba kọ́ọ̀sì tí ò yẹ kó gbà. Irú ọmọ bẹ́ẹ̀ la mú ìròyìn ayọ̀ wá fún pé rárá ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn. Ṣẹ́rí ní iléèwé wa tiwa A level school kan tí ìjọba fi ọwọ́ sí ni wa ta máa ń rọ̀ ní level kan tí à ń pè ní IGMB. Ṣẹ́rí A level yẹn ọmọ tó bá ṣe 9 months ló máa fi ṣe. Tẹ bá ti parí a máa bẹ̀rẹ̀ ní July oṣù tó ń bọ̀. Tẹ bá dẹ̀ ti parí ẹ ti ṣe déédéé ẹni tó ṣe 100 level ní yunifásitì nìyẹn. Irú ọmọ bẹ́ẹ̀ yóò wá padà lọ sọ́dọ̀ àjọ jàǹbù. Yóò wá lọ gba direct entry kò ní ṣe UTM mọ́. Yóò lọ gba direct entry. Direct entry tó bá wá gbà yẹn yóò wá wọ 200 level.
1: Ní yunifásitì
0: Èyí èyí túmọ̀ sí pé àwọn ẹgbẹ́ tó wọlé yunifásitì lọ́dún yìí wọ́n á jọ pàdé ní yàrá kàwé ní 200 level lọ́dún tó ń bọ̀ ní láì fàkókò ṣòfò rárá.
1: Ọ̀tán.
0: So ìròyìn ayọ̀ tá a mú wá nìyẹn.
1: Ọ̀dọ̀ wo wá ni wọ́n gbà àwọn ọmọ tí ń gbọ́ nípa yín báyìí ọ̀dọ̀ wo ni wọ́n fẹ́ gbà dé ọ̀dọ̀ yín níbo ni ọ́fíìsì yín wà níbo ni sukúù yín wà níbo ni ẹ wà.
0: Ẹ ṣeun gidi gan ìlú Ìlọrin la wà ní ìpínlẹ̀ Kwara. Ìyẹn àkọ́kọ́ ẹ̀kejì ni pé ní branch nìbàdàn o àti ní branch lẹ́niwẹ̀ nítorí pé àwọn study center wà tó yẹ pé ní alágbà kìgbè ni wọ́n kàn parọ́ ni wọn ò ní approval. Irú ọmọ bẹ́ẹ̀ ẹ kàn ṣe lesson lọ́dọ̀ wọn ni tó bá dìgbà tẹ́ ṣe exam wọn á kó in lọ síbòmíì lọ́sẹ̀ exam ìyàwó kì í ṣe bẹ́ẹ̀ accredited school ni wá ní branch nìbàdàn. Ṣùgbọ́n nǹkan tá a fi rú àwọn òbí lọ́rùn ni pé a jẹ́ kí ilé ìgbé hostel accommodation wa a ṣe ní ọ̀fẹ́ fún gbogbo anybody tó ń bọ̀ láì ṣe pé àti ìlú Ìlọrin náà ti ń bọ̀ láti ràn wọ́n lọ́rùn. Ẹ owó skul wa náà san díẹ díẹ ni. So gbogbo òbí tó bá ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí mo lọ́mọ ó ṣe jàǹbù ṣùgbọ́n kò pass. Máa fẹ́ kó lọ sí yunifásitì kan tó kàn fún ladmission àbí mo fẹ́ kó lọ sí poli mi ò fẹ́ kó lọ university mi àbí kọ́ kàn ṣe course tó wà available ẹ má jẹ́ kọ́ ọmọ yín ṣe é. Alternative way tọ́mọ yín lè fi wọ yunifásitì tó kan 100 level tí ó sì bẹ̀rẹ̀ ní 200 level lọ́dún tó ń bọ̀ òun la mú wá fún yín báyìí báyìí báyìí báyìí. So tẹ bá fẹ́ gba fọ́ọ̀mù máa fi fún nọ́mbà kan sórí afẹ́fẹ́. Nọ́mbà yẹn ẹ lè pè wá àbí kẹ́sẹ̀ mẹ́sẹ̀sì wa lórí WhatsApp. So tí pé máa ti ń já lùpè ẹ̀yẹ kan háàdì wa lórí WhatsApp kẹ́ send message sí wa. So gbogbo béèrè tẹ bá tún ní tàlẹ́ sọ lórí afẹ́fẹ́ a máa sọ fún yín. Owó skul wa náà kò le rárá owó tẹ̀sán ní 100 level yunifásitì làwa náà ń gbà a dẹ̀ tún ṣètò san díẹ̀ díẹ̀. So àti 2010 láti wà lórí ẹ̀ so 16 years báyìí tá a ti ń ṣe nìyẹn tọ́lọ́run ṣe ń fún wa ṣe. Gbogbo àwọn èèyàn náà pọ̀ nìbàdàn tán wá sọ́dọ̀ wa tán ṣe ń rí direct entry yunifásitì ṣe láìsí wàhálà àwọn náà la máa bá yín ṣe tẹ́ máa fi gba direct entry yín. So mo ṣe jàǹbù mi ò pass yẹn má wọrí wá 100 level lọ́dọ̀ wa. Even ọmọ tó ṣe wáìkì àbí nẹ́kò lọ́wọ́ báyìí báyìí bá ṣe ń sọ̀rọ̀ yìí ó level náà ń pè é tí ọmọ náà bá ṣe tán bá ti parí wáìkì àti nẹ́kò wọn tán ẹ má jẹ́ kọ́ ọmọ bẹ́ẹ̀ dúró sílé kó ṣe máa prefer ní jàǹbù kó máa prepare fún jàǹbù lọ́dún tó ń bọ̀ ẹ jẹ́ kọ́ ọmọ yẹn wá ṣe level directly. Ìgbà tó wọn máa lọ́dún tó ń bọ̀ direct entry ló máa wọ̀ from necessary to 200 level yẹn láìsí wàhálà kankan.
1: Àmọ́ Ìlọrin lè wà báyìí Ìlọrin lè wà.
0: Ìlọrin la wà.
1: Níbo ni Ìlọrin?
0: A wà ní Asadam. Tẹ bá ti drop ní Gèrè Alimi. Tẹ wọ mọ́tò di Asadam. Tẹ bá ti dá Asadam yẹn tẹ bá ti gbọ́kadà ẹ kàn lẹ́yìn lọ sí IJP lẹ́yìn fi device sí. Ọ̀dọ́ wa náà máa gbé yín bọ̀ tààràtààrà torí pé òdu ni wá a kì í ṣe àìmọ̀fó lóko. So ìjọba ò fún aláyè láti ní study center lẹ́niwẹ̀. Torí ẹ̀ la fi ṣe hostel accommodation wa ní ọ̀fẹ́.
1: Ọ̀fẹ́ ni hostel accommodation yìí. Ọ̀fẹ́
0: hostel accommodation bẹ́ẹ̀ ni ọ̀fẹ́ ni. Even textbook tọmọ máa lò ní gbogbo tó ẹ̀dá gbogbo 100 level tá à ń pè ní IGMB yìí ọ̀fẹ́ náà ni.
1: Ẹni zùrù.
0: Ọ̀dọ̀ wa ló máa gbé.
1: Ẹni zùrù. Tẹ́kẹ̀tẹ̀ pé owó yín yóò gara.
0: Rárá. Bẹ́ẹ̀ni owó wa ó ṣe déédéé owó normal owó yunifásitì. At least òbí tó fẹ́ kọ́ ọmọ ẹ wọ yunifásitì náà owó náà ló máa san. Sowó tówó tán san ní ọdún ẹlẹ́gbẹ̀ẹ́ yunifásitì the same thing ni. Bí àwa tó wá ṣètò san díẹ̀ díẹ̀ kalẹ̀ lẹ̀ which means pé ó dẹ̀ lè ṣe ní ìsan tó ẹ̀mẹ̀ta. Àwọn yìí ń gan lọ́dọ̀ wa tán wá láti Ìbàdàn tó yẹ pé máa bẹ̀rẹ̀ ìzámù ní ọ̀sẹ̀ tó ń bọ̀ báyìí. Sowó ọmọ bẹ́ẹ̀ ni àwọn náà ní ìjákulẹ̀ ní jàǹbù last year ni wọ́n fi wá sọ́dọ̀ wa. Wọ́n máa ṣe ìzámù wọn lọ́sẹ̀ tí ń bọ̀ báyìí. Wọ́n gba direct entry wọ́n wọ 200 level sí yunifásitì báyìí.

0: jump wole ṣùgbọ́n ẹni tí ò ní àǹfààní láti ṣe jump náà lọ́dún yìí ẹlòmíràn ni kò pé 16 years òun ni kò jẹ́ kó rí jump register gbà yẹn irú ọmọ bẹ́ẹ̀ má jẹ́ kó gbọdọ̀ ọdún tó ń bẹ̀ jẹ́ kó máa bọ̀ ọmọ tó ò ní àǹfààní jump náà rárá àwọn náà lè jàǹfààní ẹ̀ àwọn tó ti kọ jump náà tán ní ìjákulẹ̀ náà kán náà mọ́ gba kọ́ọ̀tì kan tí ó dàbí tí ẹ̀dí alẹ́ gbèsìn ẹ má jẹ́ ká kàn ṣe kọ́ọ̀tì kan lásán lásán tó
1: kò sí ẹ̀rí rú yóò ní pé ẹ lè gba awaiting result.
0: Bẹ́ẹ̀ni awaiting result náà wà tó ṣe pé kẹ́ tó parí ṣẹ̀wọ̀n pé November December window period kan náà ni láti ṣe another SSC mi. Sokoda ele register gan.
1: Ele fi number ti won gbe yin si e fi number yen le bye ki ma gbe yin. Lori pe won gbe yin.
0: 080.
1: Okay. 80.
0: 34. 80.
1: Okay.
0: 12. 26.
1: 26.
0: 080.
1: 34.
0: 34.
1: 80.
0: 80
1: 12 26.
0: Ṣùgbọ́n tẹ bá ń pè wá tí ìpájálùpè ẹjọ ẹkàn lórí WhatsApp tó ní pé gbogbo bẹ́ẹ̀ ṣe gba fọ́ọ̀mù yín náà líǹkì pọ́tà wa náà tó máa líǹkì lọ síbi tẹ ti máa gba fọ́ọ̀mù náà orí WhatsApp náà láti máa sẹ́ndì gbogbo ẹ̀sìn yín
1: tó bẹ̀
0: yín sí wàhálà kankan.
1: Ọmọ rẹ̀ dídá ti gbọ́ báyìí ìjọ́bẹ̀jọ́ náà a tún retí nílé orí ètò tẹ gbọ́ a tún retí
2: Education is most essential. Karo wo fi to omo wa.
1: Ele ti gbo yi o. E ma so pe omo yin e je ma wa bi di olo. Ngo ti gbo o se wa ye ki result le de ni. Tabi o ti result ko risk wo. E ti gbo kan ti en so nsin yo.
2: Education is most essential. Karo wo fi to omo wa.
1: The wise IDMB kan wa ni ilorin awon le gboro le nu won the wise duruko the wise IDMB ni ilorin melo go tolohun omo wa osorire eji ka wo bi ogbe igbese kia kia ni komo komo bi asan sai dosupa ni komo kobo komo kobo
2: awe alaroye lasan
1: ta gbe igbese kia ni
2: won le yan won ni geti ma
1: ori ta fe se ta ba fi iwe si olohun oluwa re o gba bonu ti e bonu àwọn tá à ń gbọ́ pé wọ́n ti gbẹ́ wọ́n ń sàwọ́ nísìn báyìí tí ẹ bá ní tẹ́pì ní ẹdùkẹ́sàn ni kò ní síbẹ̀ o. ọmọ wo ní di ajínigbé kò ní di yambadìtì kò ní di kidnapa abiola. nọ́mbà rẹ̀ lẹ́ẹ̀kan sí 080-34-80-12-26 ẹ pé nọ́mbà yẹn tàbí kẹ́ ẹ wọ́sàpù wọn. Ẹ bá wọn sọ̀rọ̀ pẹ̀lú kò lọ́wọ́ nítorí lọ́sọ̀ọ́sọ̀ ire.

ẹjẹ kí mọ dìgbà dàgbà kí mọ lọlé tó nínú lórí ètò ẹwọn jọlé èmi ní mọ wẹyìn ní mọ bá o pẹlú ògo ti ọlọrun ẹ mọ jà dáràn o ẹ mọ jà dáràn o ẹwọn òjọ ilé o ẹwọn òjọ ilé o a ní dẹni ẹwọn bó dúpẹ lọwọ àtẹjọ ṣètò lẹlẹ yìí bó dúpẹ lọwọ ògbó pátápátápátá a ní dáràn o a ní dẹni ẹwọn orúkọ tèmi ni akeem hamzat èmi lọ mọ olóòjẹ boko méjì ọmọ ọpọlọ jẹgẹ ní etí yẹn mẹtọ ẹ lágbókò tí ẹ wọlé jẹ ẹgà láyé fún àbàdà ẹ yá pàdé níjọ sunday lórí ètò kásùlà yọ pàtí ni o pàṣẹ pàṣẹ lẹ láti ṣòkòtò bí ròṣù gbẹgbẹ oníjọ sunday kàtọ pàdé làgọmẹwàlẹ ẹ jẹ àwí fún ọbàjọ gbọ.

0: Introducing the new Danone Choco 3-in-1. It's tasty, creamy, and satisfying. Taste it, love it.
1: Ma wo mi bi mo se fe yin.
2: Mo n gbọ ta ti tu e fe.
3: 32 FM 94.9.
4: Nǹkan tí ó mọ̀ nípa bí fáǹtì lọ gbà pé kó jí ní ilé àlàsà.
5: So, ǹjẹ́ mo tún kí yín kàbọ̀ sórí ètò wa lálẹ́ yìí, ètò àdáyébá. Àlejò mi tẹ́ ti mọ̀ bí ẹni mowó, wọ́n tún ti wà lọ́dọ̀ mi. Olóyè Ewé ń jẹ́ Adégoróyè Ìgè Àdùbí, Agbéfágorí Ìtẹ́, ọ̀tún Olúwawo tilẹ̀ Ìbàdàn ti lé toko, tí ó sì jẹ́ pà wọn náà tún ni Mọ́gàjí ilé olóòjé nílùú Ìbàdàn. Bàbá ẹ mọ̀ káàbọ̀ sórí ètò.
6: Wọ́n jẹ́ olóòtú.
5: Wọ́n ní abínibí ọ̀yàtọ̀ sábílítì.
6: Bẹ́ẹ̀ ni olóòtú ẹ̀rín mẹ́pa.
5: Ìbéèrè tí mo kọ́ fẹ́ béèrè lálẹ́ ni pé àmúbọ́ Ègún Sọ́ńbẹ Àbíòsí.
6: Ẹ ṣe olóòtú, mo kí gbogbo ọmọ kóòtù òjíire tí ń gbọ́ mi, mo kí gbogbo Babaláwo Àbọ̀rú Àbọ̀yẹ, mo kí gbogbo ẹ̀yin Mọ́gàjí ilẹ̀ Ìbàdàn pátá nínú ilé wípé kára ó lé o. Ìlọsíwájú gbogbo ilẹ̀ Ìbàdàn ló jẹ wá lógún o. Olóòtú, gbogbo wa pátá ni má mú bọ́.
5: Àmì àṣẹ.
6: Téèyàn bá ti ń so gbogbo tí kọ̀ọ̀kan olórí tó ti wá sọ dàsa tiẹ̀, tó ti sọ dorin, tó bá dáwọ́ lélẹ̀, ẹ ń bọ́ bọ́ fẹ́ ọkọ, àmúbọ́ bọ́ dáwọ́ léṣẹ́ ti ń bọ́. Olóòtú, etí à ń pè lámùbọ́ nílẹ̀ Yorùbá nù, àmúbọ́ ọ̀dà a ní má mú bọ́. Ó ti òkè ìsara ni, torí ẹ̀ la fi gbé tó ìkalẹ̀. Kò sí ti ń ṣẹlẹ̀ sẹ́dá àlàyé kan tí ò sí nínú ojú odò fákọ̀ kan lọ́nà 256. Yàtọ̀ fún àwọn àsọmọgbè míì tó tún wà lẹ́yìn rẹ̀. Etí à ń pè nípìn ọ̀run, láti ọ̀run ni wọ́n ti ń yàn wá sí ilé ayé, ilé ayé nínú odò fá ni wọ́n ti ń pín ìpín ọ̀run.
5: Ẹ ṣeun. Ètò fa ìbéèrè yìí, ó ní pé kí ló lè bí kẹ́nìkan tọ́jọ́ kún iná ìsìn, ìyàwó wà lójú ọ̀nà, tó bá ti tó bí oṣù mẹ́fà kan, ìgbà míì wà tó jẹ́ pé yóò ti máa lọ bí oko ọdún kan, ìyàwó ọba pòun ò sí mọ́. Gbogbo ohun tó ní òfi bẹ́ẹ̀ yóò pòun ọ̀gbà tó fi á ń dorí pé ìyàwó kínní, ìyàwó kejì, ìyàwó kẹta, ọ̀dásẹ̀ wá ní fẹ́yàwó ni. Gbogbo èèyàn bá wà ń lọ bí 50 ọdún tó jẹ́ pé kò rí àyíwó fẹ́. Ẹrú ẹ ni ó tún jẹ́ pé ó ti kọ́sẹ́ tó sì mọṣẹ́ tó ṣe fírídọ́ọ̀mù. Ṣùgbọ́n àdánwò ibẹ̀ ni pé tí wọ́n bá gbéṣẹ́ wá fún un nísìn tó ń tẹ̀ bá ti dọ́dọ̀ ẹ̀ yọ́ kan ṣàdédé sọ pé ẹ wo ẹ tí ẹ bá ń ṣe mọ́ ìṣòwò tí mo ní kẹ́ ẹ san ni ọ̀dà náà èlò lẹ fẹ́ san èé ṣe tó wó ọkàn mi ẹ wo ẹ ń gbé padà kí ló lè bí.
6: Ẹ ṣe olóòtú, èèyàn máa ṣiṣẹ́ tọkádàrá, irú èmi Adégoróyè Ìgè Àdùbí Agbéfágorí Ìtẹ́ yìí, ọ̀tún Olúwawo tilẹ̀ Ìbàdàn lónìí, Babaláwo ló bí mi, a ní iṣẹ́ méjì níran wa. Torí ẹ ní ẹsẹ̀ ntayé tẹ́ ẹ máa ń wò tí wọ́n máa ń dáhùn nígbà wá sí àwọn bàbá wa ò lè má da ẹsẹ̀ ntayé ọmọ látòrí oyè ìṣẹ̀ǹṣe náà ni mo ti bẹ̀rẹ̀ títí. Ẹ sì mọ̀ pé oyè ìlú Ìbàdàn bọ́ba kan ọba kú, ọba kan ò kí ń jẹ ni. Àwọn oyè kan wà bẹ́ẹ̀ tó bá ti jẹ́ láti abẹ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ni
5: oyè
6: ń bá ti wá.
5: Kábíyèsí o.
6: So tó bá jẹ́ ni tí wọ́n dẹ́sẹ̀ ntayé yóò ti mọṣẹ́ tí ó ṣe, yóò mọṣẹ́ tí ó yàn láàyò. Ifá ó ti sọ ìrìn àjò tí ó rìn láti kéke. Bẹ́ẹ̀ ni tèmi Ìgè Àdùbí Agbéfágorí Ìtẹ́ yìí, ìgbà tí mo kọ́ bẹ̀rẹ̀ látòrí oyè ìṣẹ̀ǹṣe ení tere èjì tere títí tí mo fi wá sún dé orí ọ̀tún Olúwawo jẹ́nára fún gbogbo ilẹ̀ Ìbàdàn lónìí. Ṣùgbọ́n eléyìí tó wá jọ mí lójúdù tó jẹ́ kí n mẹ́nu lọ ọbẹ̀ tí n fi lè mọ̀mọ́ sọ ni pé láti ọmọ ọjọ́ kẹta tí wọ́n ti dẹ́ ẹsẹ̀ ntayé mi ni wọ́n ti ń pè mí ní Adégoróyè láti kékeré. Tèmi gan ò sì mọ bí rin àjò ṣe ń lọ sí. Nígbà tó wá dáàrin kan, àwọn ẹbí ara bàbá mi ni Baálé Olúòjì àgbàlagbà Babaláwo ni wọ́n, ni gbogbo ẹbí àtara tún wá parapọ̀. Wọ́n wá pè mí kalẹ̀ pé kí n wá jẹ Mọ́gàjí ilé Olúòjì. Mo wá wò pé gbogbo àwọn tí wọ́n fà mí kalẹ̀ yìí, àwọn tí wọ́n gbé ìyá mi níyàwó lé lọ́wọ́ ni wọ́n, fúnra wọn ni wọ́n tọ́ka sí pé kí n wá sí nǹkan gẹ́gẹ́ bí bàbá mi ṣe jẹ́ Baálé Olúòjì. Àwọn òye yẹn lèmi náà wò wípé àṣẹ lóòótọ́ ni ẹsẹ̀ ntayé ọmọ ní dídá. Tá a bá wá dẹ́sẹ̀ ntayé, tó bá jẹ́ pé ìṣòro kan la bá ní, tá a bá mú kan kéjì, tá a bá fi fá tọ̀, ifá a máa tọ́ wa sọ́nà. Ẹ jẹ́ ká worú ìbéèrè tẹ béèrè, ẹ jẹ́ ká lọ sínú ojú odò ifá kan, ọ̀wọ́nrín lọ́wọ́ ọ̀tún, òtù a lọ́wọ́ òsì, a sì tún lè pè ní ọ̀wọ́nrín eléjìgbò. Ifá ni kò róǹgbà já aṣọ ẹ̀fọ̀n, adíá fún ọ̀run mìlà, bàbá ń lọ rèé tọ lọ́rọ̀ kan ègbó ní fa, mo rẹ́ ni ọ̀là mo ṣe lẹ́bọ, ọ̀run mìlà ló tọ lọ́rọ̀ kan ègbó ní fa, mo rẹ́ ni ọ̀là mo ṣe lẹ́bọ. Tí èèyàn bá má mú bọ́ ẹsẹ̀ kan nú odù fa ọ̀wọ̀nrín òtù ayì, tá a bá dá fún yàn wàjà tọ́pọ́n bá sún tọ́yẹ̀ bá là, a sọ fún ru ẹni bẹ́ẹ̀ yìí pé egun odile ndaru eni be laamu latori iran kan lori iran keta to ba lo ni lana ti gba lode nigba agba to lo oke okun to ba pada de afi to ba pada sori n todu fa nso itaniji ni odu fa je lati le to fi doke okun ifa exist nbi kibi ni tori to olon ni ta ba wa da fa ifun yan so fun ten wi pe irawo ni won ni dile won babalawo ni irawo o sa kan be ninu odile won o sa laso funfun ni won ko won obo isaimo o sa ni nda won laamu latori iran kan dori iran keta ko si nkan ti won le dawole lasiko yen to le bo soju e afi ti an ba lo ri bo o sa dile orun mi la nlo lo ri te oloro kan ibo nifa oyinbo mo kan o fi keji o gba le alawo lo o nle nire lopo lopo bayi ni nda fa si waja ti oyinbo o da fa ohun ni lowo otun otu alowo si oyinbo wa keboru bi oyinbo ba wa ko gbugbu nkan mere mere latoki okun wo Nigeria loni awo ma Nigeria a pa ti wa ta se a pa ti segbe kan ni oja oyinbo la nkowo le iru eni ti mu amubo en ti fa n toka nsi ni wipe aye re nfe atun se etutu ti oyinbo ru ninu odu fa ohun ri otua ti oja oyinbo fi gba le to fi gba oko loni to ba re le won import e ni to ba ri to won import e ni apere ti fa ya kiesi to pe wa sinu wi pe tiru eni be ba ti lo obo osa ti won ma bo ni dile won ko se ni to menu eni tadua ti ngba o asembe ninu oro oro lolodumare fi dale aye gbogbo eni to ku die ka to fun en ti ma mo bo olodumare o fi yin mona
5: ni ase o
6: gbogbo ona ta ba gbagbo pata sugbon egun odile ni ndaru eni yen laamu osa ti won bo ndile won kiru eni be olo obo to ba je pe ru ese kan nu odufa ohun ri otu atale lo ba jade fun tiru eni be ba ti rubo ebo re fin ebo re da ona re ola gbogbo nti mo tin bo nko ni bo ajo ti han tin se fun ti o sise kankan ti o si mo tokan yo wa pada ma sise lare tori pe odufa kokan gan o ni akose re ninu oju odufa kokan o leto ti e ta ma se yato fun kakan mu ewi ategbu kakan papo gbogbo tin da fun loni eni pada da toro je o ohun ri otu alodufa ti mo mu wa se ti gbo wa lale pe eni toro e ba ndaru eko toko wa ni pe ka lo bo o sa dile ose ni to menu en tadua ti ngba iru adua ru eni be ogba oro re oni daru mo adegoroye ige adibi agbefagori ite luruko temi o otun ba wo general fun gbogbo le ibadan ohun ri otu alodufa ti mo mu wa si eti igbo yin lasale yi elaboru o elaboye elabo sise ogbo ato asure iworiwo fun
5: leyin to tumo si pe eni ti iru eye ba nbe leti asu e ko tu awon agba lo
6: olotu bo se rinu ose ni to menu eni tadua ti ngba olodun ni njo lohun olodun da gbogbo nkan o fi gbogbo nkan saye eni ose n to mo jo lohun to da lo eni olodun ba padu ogba la todo re ni
5: to adupe oju oni ti wa aboro na la so fomo luabi to ba denu e yo dojidi e ba mi so bi awon eyan se le ri yin
6: lati bi kibi ewo ko ti nbo wa si oje gate e so kale lo ja oje erin saarin oja bi won tin te ni egbe okada oke ofa baba asale e so kale loju church ataremu e ti ro fi akan ti fence re kara leun elen lo li baba ewe nje adubi won na ka be si nlo kan ero ba ni soro mi 08032601 tabi 08053459223 08053459223 adegoroye ige adubi agbefagori ite loruko tini otun oluawo general fun gbogbo ile ibadan mogaji oluoje ohun rin otua lodu fatimo mu wa si eti igbo wa lasale elaboru o elaboye elabo sise ogbo ato asure iworiwo fun

kalẹ̀. Ẹ kú àṣálẹ́ níbikíbi tẹ̀tí ńlá àǹfààní láti máa gbọ́. Ìkọ́ni 32 FM 94.9 ìkọ́ni Adẹ́rìn Pòṣónú. Níbi tá a ti ń dá gègé lókè lórí òkè mọ́kànlá ń bá dáná láwa. The Laughter House. Ibẹ̀ ni mo ti ń dá bí ẹnu mo ti ń rọ̀ bí òwe fún tàṣálẹ́ òní. Ẹ wo. Èmi ò fẹ́ fake love o rárá o torí nǹkan tó máa tó mi nìkọ́kọ́ ni pé à ń gbádùn yín a jọ ń gbádùn ara wa ni but each and anytime tó bá tẹ̀ fi ń gbádùn wa ẹ tẹ̀ jẹ́ ká máa fíìlì ẹ pàápàá jùlọ program ẹ mọ̀ pé kì í ṣètò tẹ̀lé fi ṣeré ètò tó ṣe wípé ó ń help tọkọtìyàwó nínú marriage wọn nínú ilé wọn ni àtúnilé àtàlejò gbogbo wọn náà la máa ń sọ fún yín pé ẹ lọ máa gbọ́ ètò yìí láti fi báyìí mo tẹ máa appreciate àwọn fans mi tó ṣe pé tán bá ń gbé ètò yìí wọ́n tún máa ń recommend ètò yìí fún àwọn kan wípé ẹ lọ gbọ́ ètò yìí tẹ bá gbọ́ èmi ò àní.

0: Mrs. Boju Ade mo ti jo fun yin o. Hello, good evening, e kale o. E kale sa o. Eto ni sa o. Ami, ami sa.
1: Agbadun o.
0: E se gan ni sa.
1: E no agbadun ara yin.
0: Ami, ami, ami, ami sa.
1: O fa lecture kan lo le ko.
0: Be ni. Hello. Yes, sir. E kale sa o. Yes, sir. Yes, sir.
2: Ati je ki ese be ko mule.
0: Mo gbo yin, sir.
2: Seri o mu ti Olorun ti fi arin balopo yen, asiri ti o biyan lai lai. Ti o fi ega kan to le ki. By the time pe na ti awo mi pa n bimo. Don't think you'll get to me, Rada. Hello?
0: No, I'm not going to
2: keep you. You're going to get you.
0: Ẹ̀kọ́ mi. Àwọn nǹkan yẹn máa ń fa ọkàn ọkùnrin sí ọ̀dọ́ obìnrin. Ọkùnrin obìnrin sí ọ̀dọ́ ọkùnrin. Mo ń sọ nǹkan tó ní ṣọ́ọ̀ṣì wa ní gbèlò. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọ́n ti mú ipe tó bá mọ oúnjẹ sí, tó mọ̀ lẹ́dá, tó mọ̀ inú ilé tó ṣe, tó bá mọ ìbálòpọ̀ ṣe, tó ń tì pé lọ́dọ̀ ọkùnrin. Ọlọ́run. Bẹ́ẹ̀ sì ni ọkùnrin náà tó bá ń tọ́jú inú ilé tó ń ṣe, tí ò bá tì í mọ ìbálòpọ̀ ìyàwó rẹ̀, tí

0: Allahumma amin.
1: Yode majuma o.
0: Allahumma amin.
1: Ibere mi lele nje boye nti o ba gbadun are se ni kankan le gbadun esa.
0: Lai lai.
1: Te fi dagba te fi dogbo e ni di adiyele.
0: Allahumma amin. Allahumma amin.
1: Dadi. Àwọn náà ní dàbí ilé.
0: Àmì, àmì, àmì, àmì.
1: Ní tọ́lọ́ ti sànú. Ẹsẹ̀ rẹ ni tọ́lọ́ bá fún ní ẹ̀mí ìfifún ni. Ẹ̀mí ọrẹ. Wọ́n ní kàkàkà ni tí ń ṣàdúà, ó pa sán. Kàkàkà ni tí ń ṣàdúà, ó pò fó. A sì gbòho fó fẹ́ ni tí ó ṣe. A sì gbòho fẹ́ ni tí ó ṣe. Ọlọ́rẹ̀ máa ta, báhùn bá ti wọ́, tó fòdì ọwọ́, akágọ̀, ahùn ọmọ. Pe hunu hunu ori bi kankan bo. Bo long besan de ko ni ya do ahun. O besan de o.
0: Ko ni ya down.
1: Anti Tolu. Olorun tojo se da wa ki sun oja san.
0: Beni.
1: E jiri laye jiri lorun.
0: Ami ami ami ami.
1: Kemi na kan se taliki tan pe la wile lori gbogbo n tawon yan tin so la ta. Nje je mo pe sojo nje ni. Sojo nje ni.
0: Alai.
1: Ìrọ̀rùn nílé wọn fi máa dàrú.
0: Bẹ́ẹ̀ni.
1: The code téèyàn fi máa ní good relationship. Tọkọjá kẹyìn ṣàjọ ò sí. Tọkọjá yànkínyànkín ò sí. Mi náà wá ń contribute. Sẹ́rí program ti ń gbọ̀ tí ò ní Hadi Falu Mafalu mi. Èmi yẹ tẹ́tí sí.
0: Ẹ ṣe.
1: Ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹ ní gbére tìjú.
0: Àmì àmì àmì.
1: Kọ̀ọ̀kan ni o. Gbangba ni o, orí afẹ́fẹ́ ni o, gbogbo ọ̀nà tẹ́ ń gbà tẹ́wọ́ àdúrà sọ lọ́rùn ẹ̀ ní kákankan ló fún.
0: Àmì náà
1: àdúrà yín ó gbà yóò gbà lórí
0: ọmọ.
1: Bọ́mbà tó bọ́mbà lórí yín ó jẹ́ yóò dára fún yín ó dára fara fún gbogbo èso tó tara
0: ní dáàbò.
1: Agbára ti ń bẹ níbi ọ̀hún kò síbi tó wà lágbàáyé mọ́. Lẹ́yìn yànkẹ́yìn òkín out of 100% kọ́ ọ lọ kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ ìwọ ọlọ́kọ láyà gbogbo tó rọ̀ mọ́lẹ̀ ti san gift. Favorite. Abẹ́ ti sọ gbogbo ẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: 90% yẹ tó bá lọ kẹ́kọ̀ọ́ pẹ̀ wọ́n ní wọ́n ìkọ́yàn gbòdò máa ní wọ́n á máa kọ́ ọ. Abẹ́lé ọmọ tí ń ṣe ní ọmọjọ́ ọjà. Ẹni kí ni
0: 10%
1: yòókù. Bẹ́ẹ̀ni. Ẹni kí ni 10% yòókù.
0: Kí ni sá.
1: Ìrẹ̀lẹ̀. Wọ́n ó sì bóbìnrin ń ṣaágùn sí yàn.
0: Ọlọ́run bá ń gbọ́.
1: Yọ ó ti yọ háàtì èèyàn bẹ́ẹ̀
0: yẹn.
1: Ọmọnìyàn lóbìnrin tọrọ wọn bá ń dàrú tó lóore tí ọrọ yín ò ní dàrú.
0: Àmì ò bá bá àmì àmì.
1: Ẹyin ẹ ò ní bàjẹ́.
0: Àmì àmì àmì àmì
1: àmì àmì
0: àmì àmì àmì àmì ẹ ṣe gan ni sá o dúpẹ́ o bọ̀bọ̀ lóore. Yéé.
2: Kí lá ti rí o? A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí lá ti rí? A ṣì máa gòkè sí torí bí igi ìgàláyé ti mí. Oṣù àjù pé ta láì takùn bá kú láti bí dèdò ó máa tún takùn lọ dádó wà dọ́ àwáyé àtúnwá tàwé lọ. Torí mo ti sọ nígbà kan mo ti nífẹ̀ẹ́ yí sọ yìí kan kò ní tán pé kò ní tán ní láìláì takùn láìláì. Oṣù àjù.

0: Ọlọrun ṣàlàyé o.
1: Àjọkẹ́ àmì da. Mọ́mí, ní Coco House, thank you so much. Ẹ ṣe gan mọ̀ lóore o. I love you. Thank you, my Shema. Hello. Hello, ẹ kalẹ̀.
2: Adúpẹ́ lọ́wọ́ rẹ.
1: Alhamdulilayi. Hello, Ṣeun.
2: Látàrí ẹ̀mí dọ́rọ̀.
1: Àmísà.
2: Òtí sàpákejì àti gbádùn
1: rẹ̀. Ẹ̀ṣin sà.
2: Kálukú wa, a wà rí ṣe àdìmọ̀ ń bẹ̀ báyìí.
1: Ẹ bẹ́ẹ̀ ni.
2: Èyí dàgbà ń jẹ́ ọ̀bà mọ̀. Èyí dàgbà rẹ̀. Àwa mọ̀ wù mí. Tí ẹ̀ bá lò mo lè lọ́wọ́ pẹ́ nìkan. Tó tún wáyé pé ẹ̀tọ́ gbádùn náà, ẹ̀ gbádùn ẹ̀ ju ẹni tó mú lé lọ.
1: Mo dúpẹ́ mọ̀ lórí sà. Ẹ ṣe sà. Yes, sir.

0: gbọdọ yẹyẹ rẹ.
1: They must not disgrace you.
0: Tori ẹ ni ayẹyẹ ni ọ.
1: You are sent for celebration.
0: Ìtìjú.
1: Ṣé
0: ẹ̀sìn.
2: Ẹ̀sìn.
0: Yẹyẹ.
2: Yẹyẹ.
0: Jáde lára.
2: Jáde lára. Jáde lára.
0: Wọ́n fi àìsàn kan sí ọ lára.
1: They put the sickness in your body.
0: Olúwa nítorí tèmi.
1: Lord for my sake.
0: Yọ àwọn ìkàlẹ̀ wa pa. Yọ wọn kó pa wọn.
1: Single that the wicked in my home and kill them. Single them up and kill them.
0: Nítorí tèmi Samuel.
1: The God of me, my true Gabriel.
2: Àwọn ìkà.
1: Olúwa yọ wọn pa.
0: Àwọn ọ̀dá ògo ilé bàbá mi.
1: Every sanctuary of my father's house.
0: Ẹ yọ wọn pa lẹ́yọ kọ̀ọ̀kan.
1: Single them out and kill them.
0: Single them out and kill them.
1: Ẹ yọ wọn pa.
0: Àdúrà Jésù ló wí bẹ́ẹ̀ o.
1: Jesus said so.
0: Ó ní àwọn ọ̀dá mi.
1: Say my enemies.
0: Tí ò fẹ́ kí n jọba lé wọn
1: lórí. Àtàwọn mi tọ́ lẹ́nu bẹ́ẹ̀ dẹ̀.
0: Ẹ mú wọn kẹ́ pa wọn.
1: Bring them here and slaughter them.
0: Àwọn ìka ibi àti bí mi. Kí n lè bá sinmi. Ẹ bá ń pa wọn.
1: Oh, yeah.
0: Yeah.

0: ti foru kɔjɛ sulɛ kan.
1: You call the name of Jesus once.
0: Wa fo kɛlɛ mɛ ta.
1: You jump up three times.
0: Nitori a to fɛ yɛyɛ mi.
1: Because I don't want to back
0: me. Ɛgbɛ mi náà dide.
1: Elevate me, O Lord. Yeah.
0: Kí àwọn tó fẹ́ yẹ̀yẹ́ mi mọ́ bá lẹ́nu ọ̀rọ̀.
1: So that my market will not have mouth.
0: Ṣẹ́gbọ́ ẹ̀yàn mọ́. Tó o bá dìde wọn á bèrè Ọlọ́run rẹ o.
1: If you are not lifted the eyes of your God.
2: Yes, sir.
0: Wọ́n ti yẹ̀yẹ́ mi rí o.
1: They have mocked me before.
0: Kó gbé ẹsẹ̀.
1: You will shout.
0: Torí àwọn tó ń dúró di ẹlẹ́yà mi.
1: Because of those something for my disgrace.
0: Ọlọ́run gbé mi dìde.
1: Hold on, I'll be back.
0: Ẹ̀kan ni kò pé. Kí ariwo rẹ máa lòkè. Torí àwọn tó fẹ́ sọ pé sí òtán. Torí àwọn tó fẹ́ sọ pé ṣe bá wí bẹ́ẹ̀. A mọ̀ pé ò lè dìde. Olúwa gbé mi dìde. Ó yá ọ̀yá. Bàbá mi o. Bàbá mi o. Ra ilé mo ṣe tàbí alágadá. Olúwa gbé mi dìde. Torí àwọn tó fẹ́ yẹ̀yẹ́ mi. Torí àwọn tó dúró de lẹ́yà mi. Torí àwọn tó ń retí mi nísàlẹ̀. Olúwa gbé mi dìde lónìí. Mo dìde lónìí. Mo dìde lónìí. Mo dìde lónìí. Sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀. Sọ̀rọ̀ sọ̀rọ̀. Ayé máa mi àgbàdua.
1: We will pray.
0: Olúwa.
1: O Lord.
0: Fún mi ní ẹ̀rí.
1: Give me testimony.
0: Tí o ṣe deny.
1: Undeniable testimony.
2: Yes, sir.
1: Undeniable testimony.
0: Ṣẹ̀gbọ́.
1: Yes, sir.
0: Mo fẹ́ ẹ̀rí.
1: I want testimony.
0: Tí ènìyàn ò ní lè deny.
1: That no man can deny.
0: Ẹ̀rí nìkan náà lè fi mọ̀ pé ó mọ wòlíì o.
1: Only testimony when we know you're a prophet. Only testimony.
0: Kò gbé ẹsẹ̀.
1: You lift your legs.
0: Mo fẹ́ ẹ̀rí.
1: I need testimony.
0: Mo fẹ́ ní ẹ̀rí.
1: I want to have testimony.
0: Àbó ò ṣe tán fún
1: mi. Mo ṣe tán o.
0: Wà ní láàrin 72 hours.
1: Within 72 hours.
0: Olúwa fún mi ní ẹ̀rí tí ó ń bá ayé lẹ́rù.
1: Yẹ́n ní testimony that will frighten the world.
0: Ẹ̀yin ọ̀gá yẹn nílò ẹ̀rí o.
1: Yes, sir.
0: Matthew 7:7.
1: Matthew oríkẹ́jọ sẹ́kẹ́jẹ́.
0: Ó ní ẹ bèrè á fún yín o.
1: Ask and you shall receive.
0: Ẹ wá kiri ẹ rí o.
1: Seek and you will find.
0: Ẹ kànlẹ̀ kan ó ṣe o.
1: Ẹ kì í ṣàbí ọ́bọ̀.
0: Mo fẹ́ rí o.
1: I want testimony.
0: Na owó ẹ méjèèjì sókè.
1: Lift up your two hands.
0: Lórí àwọn ọmọ mi.
1: Over my children.
0: Mo fẹ́ rí.
1: I want testimony.
0: Lórí ìyàwó mi.
1: Over my wife.
0: Mo fẹ́ rí.
1: Testimony.
0: Lórí àwọn olóore mi. Mo fẹ́ rí.
1: Testimony.
0: Ó yá ọ̀yá. Sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀. Mo nílò ẹ̀rí. Mo fẹ́ ẹ̀rí. Mo fẹ́ ẹ̀rí. Mo fẹ́ ẹ̀rí. Mo fẹ́ ẹ̀rí. Mo nílò ẹ̀rí. Ọlọ́run tó ń dá ayé àti ọ̀run o. Ẹ fún mi ní ẹ̀rí. Ẹ fún mi ní ẹ̀rí. Ayé ò gbọdọ̀ yẹ̀yẹ́ mi mọ́. Jésù Olúwa wa gbé ọwọ́ ẹ méjèèjì lórí.
1: Bless your hands on your head.
0: Oore ọ̀fẹ́ ohun.